0: 32 FM 94.9. I'm Fanny Babu Kwaye.
1: Ìrọ̀rùn máa fẹ́, ìrì àánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sọ bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gbà.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
5: And this time, it's not just watching, it's watch and win.
4: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
6: StarTime's, enjoy digital life.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù Live it 100 MTN.

0: 32FM
1: 94.9.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Oya ẹ̀sì pẹ́ẹ̀lì celery.
3: SELARIE salary.
2: Ah, bọ̀dá mi, ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Oya, lópin ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken.

èyàn kí mọ bí data àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì celery
1: SELARIE
0: salary bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ̀ sí pẹ́ẹ̀lì náà di salary ọyá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC
0: ẹ̀ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: èyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN
2: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L A R R I E salary
2: ah boda mi espesso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja anugosa celery ati atale pupa oluyipada ayo
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.
7: Bàbá fẹ́ ń dọ̀

0: Àtìdé padà láti Jíde Ọjà 32 FM 94.9.
1: Àyẹ̀ ní ìyàrá.
0: Ọmọwé lẹ́yìn àárín ìṣẹ́jú péréte ẹ bá wa wo ká lè súnmọ́ àwọn ara lè.
1: Nǹkan fi lélẹ̀ lẹ́ẹ̀kan ni.
2: Ẹran mi lè tẹ dákun.
1: Lórí ọ̀rọ̀ àwọn agbófinró pé ṣé yóò jẹ́ solution sí nǹkan tá à ń dojú kọ.
2: Ẹ tá à ń sọ bọ̀ ẹ ṣeun. Ẹ ṣe rí in tí ó dé kó débẹ̀. O ni wípé àkọ́kọ́ ṣàṣetán. Ṣé kò ṣe pé bóyá torí ìpèníjà tí ń bẹ níwájú wa ni la ṣe ń sọ.
1: Ẹ̀dẹ̀ sọ débi wípé ká ìkíp àwọn tá a bá máa lò dáadáa.
2: Ṣé kò ṣe pé àwọn tí a ti ń lò ní ọmọ ìdáàbòbò abẹ́lẹ̀ fúnrara wa láàkó síbẹ̀. Ṣé kò ní jẹ́ bẹ́ẹ̀ tí a ò bá ti fi òótọ́ núpilẹ̀ rẹ̀ tó jájú ni ẹ rí pé nígbà tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n gbé àjọ EFCC àti RCPC dìde. Ntẹ́ni ń kùn báyìí ni pé torí àwọn tí wọ́n pè rò pọ́ta wọn ni a ṣe gbé àwọn àjọ ẹ̀ dìde láti dojú kọ wọn. Ó dẹ̀ fẹ́ẹ̀ jọ gbé láti ìgbà yẹn náà orin kan náà là ń kọ. Bí ọba ti mú lágbára ni torí pé kò darapọ̀ mọ́ wọn ni a ní bèrè pé sọ́sẹ̀ àbí ọ̀sẹ̀. So ó pọn dandan fún wa tá a bá padà lọ sí ọlọ́pàá ìta àkọ́kọ́ nípìnlẹ̀ ẹ rí pé ìlú òṣèlú la lò wọ́n. Ó kún ara ohun tó jẹ́ ajagun abẹ́lé ṣá a ti tẹ́tán láti jẹ́ pé àwọn tá a bá fẹ́ gbà nísìnyá ní lò wọ́n nílànà òṣèlú.
0: Ẹ jẹ́ súnmọ́ àwọn ara lé torí èmi náà padà dáwọ́ tíkẹ́ẹ̀tì fún Krista tí owó tí wọ́n ń rejọ tán pé ₦30 billion
1: ẹ ṣe gan-an
0: yóò fi tayọ pẹ̀lú
1: ògo ọlọ́run tá a bá dẹ̀ ti lè wọlé.
2: Gbogbo àwọn tó wá dáwọ́ wọn okòwò ni wọ́n ṣe o.
0: Investment.
2: Kálukú rí padà o. Ẹni tí ẹ̀rí Yorùbá ti sọ pé n tó bá wo ni nípò lọ́rọ̀ ẹni. Ẹ sọ wípé ṣé àwọn tí wọ́n bẹ nílé ìwòsàn ṣáà lè dáwọ́ fún wọn. Ẹni tí yóò dáwọ́ fún wọn yóò wò pé èrè wo lòun fẹ́ rí.
1: Yóò gbowó mi lọ́rùn.
2: Kìí ṣe òre pé káyé orí pé mo dáwọ́ ni irú ẹni yẹn ò ní lọ́kàn. Ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ dáwọ́ pé káyé orí mi ọmọ ibi tí ó gbowó ẹ lọ.
0: 08097009.

0: Ami, e seun adupe. Eh awon ti won wa ni ahamo yi. Se ki se wi pe ngbo baya a so po ti re wa ta tun dake sa agbagbe omo shiboki. Bo ni o se ni ri be. Looto ye pelu nkan ta gbo won fi di emule fun ati nkan ta nka nu re pe awon esu alabo gbiyanju. Sugbon hey ara wa wa gale gale o ti ye ka won yen o bo sita
1: a le gbagbe won e ri pe asise ta se nipa omo chibok o de npa ti de na be tori pe igbese oju ese ti joba gbe pelu awon esu alabo
0: okay
1: o je ka ri pe awon eni yi ibi ti won wa na na wa
0: okay
1: so ile fun ni ni ibale okan pe
2: lori bed ya won
1: ngba ta ba soro de I will move by the Darago.
0: Hello, take her own bill. Yes, I will call you at the Yes, sir.
3: Ijoba yi ti jawule Kristu aku won jawakule ni o se ri bi nse se ti se ti akankan eh o nte o se ti gbogbo e ku a se wa ri bi kan ti yen se bi so pe wo ki ijoba yi se daada e wa ja buju bi yen ti se daada ni ko si o ti jawakule ni won se dibo o tun wole mi ni an le pa ka kiri ko se tokan won pelu mekunu ko si
0: Eshon. Hello, Ekaro. Hello. Adupe. Ede ope lo se. Hello.
4: Payali.
0: Ekaro.
4: Mister.
2: Ekaro sa o.
4: Dije bere lo ni wa pe.
2: Koni sewu, koni si wahala. Ami, ami. Hello. Ati lo.
0: Ipe lo jara mu. Yes, I will call you at the
3: Yes, sir. Ona bi on ju yo ju ti won ba ti gba won mo e kuro me yen won ti gbiyanju o I'm telling you the truth now ni si dai awon mo e tin lo bi oko 30 days ni be yen bayi awon mo ti won de wa nule won su lakata si won ko godi mu na e wo joba yi lati do to ti ba ni ko ti bere joba yi na o ki la le so pa gbadun ninu joba yi ona se titi lati titi lo ka wa wa won se ti lati bi ki lo bi ko
0: Hello, eh, ipe yen ti salo. Gbigba pada ni.
2: Gbigba pada.
0: Gbigba pada ti o si gbodo pe na tun ni mo bayi.
2: Omo yen lo do grandma lo so ride gan wa ma se follow pelu ko ni.
0: E ka ro. Yes, ma grandma. Yes, ma.
5: Hello, mami, a dara fun
0: mi o.
5: Nkan ta fe ni pe kon ba wa gba awon omo yi kon ti pe ju nu gbo wa di da ku da kon ba wa gba won le ma je eyan mo kon sanu kon ba wa gba won kon ma ku si be eh omo yin o ni so nu won ni ji yin gbe ori oyin o ni gba bode omo mi o
0: e seun a dupe eh hello e karo hello Mi o duro. Hello ni ayin. Hello ni mbai.
6: Hello.
0: Yes ma.
6: E ta ro anti
0: bi n pe. Yes ma. Ke friend Krista.
2: Baby, e ka ro.
6: E ka ro.
2: Yes ma.
6: O ki baba wa to wa nbe. Iya Elizabeth ni latojo. Se ri e kan ni e so pe eto abo mehe. E ni ko se to abo rara. E mo so pe mehe mo. Ko si rara rara ko kan le si. O mehe kankan o si ni ojojumo o ni won gbe yan ojojumo ni won pa yan eleto abo mehe e jo tori olorun
7: àwọn ọmọ wa tó ti ẹ̀ wà láhàámọ̀ ẹnìkan bá wa gbà èmi ò rí pé wọ́n ń gbìyànjú kankan o àfi tán bá gba àwọn ọmọ ìyá àti olùkọ́ wọn wọ́n ti dìdàkudà níbi tí wọ́n wà aṣọ ti tán mọ́ wọn lọ́rùn wọ́n dẹ̀ ń rí wọn lójoojúmọ́ àwọn dẹ̀ ń sùn torí ọlọ́run àwa sì ti di a ti di gìnìgìnì nínú ilé gbogbo abiyamọ àkọ́ bá wa gbà ni kọ́ bá wa gbà wọ́n ntolúkálukú bá ní ẹ̀mí ìfọlúkúlùkù gan òde mọ́ báyìí torí kò sí sùn ààbò.
0: Ẹ ṣeun àdúpẹ́ lójú òpó ayélujára wa ọlá ẹ̀ wọ́n ní ìlànà wíwọlé wíwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà wọn ló ti dakú rẹ̀tẹ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé yẹn wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọn ò sọmọ orílẹ̀‐èdè nàìjíríà kí wàá ló tó wá jẹ́ pé orílẹ̀‐èdè tí a lọ́ wá di ibùdó ẹ̀gbẹ́ tọ́ ẹ lọ tọ̀hún ẹ sá lọ ọbẹ̀ ìwọ tí ọkọ rẹ ọba wúlò mọ́ mú bọ̀ bí àbọ̀ ṣe ìwọ tí ìyàwó rẹ ọba wúlò nulẹ̀ mọ́ mú bọ̀ bí àbọ̀ ṣe lórílẹ̀‐èdè tiwa.
2: Hello.
8: Súnmi mi orí.
0: Yes, sir. Orúkọ yín àti ibi tí ẹ ti pé wa.
8: Afolabi Akintide lorúkọ mi.
0: Afo, ẹ̀kaàrọ̀.
8: Yes, ma. Fẹ́rí sí àbáwò kìíní ní láti ìpìlẹ̀. Ibùn kankan wo tẹ kárẹ́sìkò àwọn ọmọ yẹn yóò tún máa tẹ̀síwájú yìí. Àwọn wo ló ń sọ́ṣọ́ wọn? Wọ́n ti mú sọ́ṣọ́ rà. Àwọn yóò wò yìí àti mú. Gbogbo ní ẹja ìbáwọn kan ní pé ó wà nídìí rẹ̀. Àwọn kan ló ń sọ́ṣọ́ rìn wọn.
0: Afi àwọn èèyàn yìí láti darapọ̀ pẹ̀lú wa láàrin ìlú láìpẹ́ láì jìnà a sì gbọ́ ìròyìn ayẹyẹ ẹ̀ṣọ́ aláàbò ẹ̀yin náà ò ní fara gbọ́ta láṣẹ Olódùmarè 32FM 94.9 ìkànnì tá a ti ń dọ́rin pò ṣónú a pàdé láago 12 lórí ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ títí gbà náà àti lẹ́yìn ìgbà náà níjọ sunkún fúnra wa olúbí ń pé Fatoyè ló kọ́ mi.
2: Ẹ jẹ́ ká fìpàdé wa sí aago 12 kọjá 20 ìṣẹ́jú lórí Real Estate and You eléyìí tí iléeṣẹ́ wa soft sound property ti ń ṣe agbátẹrù rẹ̀ títí ìgbà wọn kọ́ àbí ń bọ́lá làmí lórúkọ tèmi ènìyàn fọrí fún wa o ẹ ṣeun.

0: ẹkú ojúmọ nù léyìí ẹka àbọ̀ sórí àkọ̀tún ètò yín ètò owó ètò tí a pè níṣẹ́ yá o
1: sojú ní iná ṣe bí ojoojúmọ́
0: iṣẹ́ yá ẹjẹ́ àṣìṣe iṣẹ́ bẹ̀rẹ̀.

káàbọ̀ padà. Lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà látòkè lọ́hùn. Ayé wà lórí ètò ṣẹ́yá o. 32 FM ná ń pé bí. Laughter House. Òkètè ń tè Premier Mọ́kọ́lá ńlẹ̀ Ìbàdàn. Ẹ mọ́ gbàgbé ń tá a jọ gbé yẹ̀wò kó tó di pa lọ ṣèkéde àti ìpolówó ọjà. Ẹ mọ́ gbàgbé rárá o.

àwọn máàchì kan wà fọ́ọ̀ ni ó bẹ̀rẹ̀ aláyẹ̀ tó bá gbé mọ́tò rẹ̀ one time yẹn ṣúgà bọ́yá bá tirẹ̀ gan láàyọ tá a fi wo bọ́ọ̀lù bátìrì mọ́tò la máa ń fi wo bọ́ọ̀lù ńgbà náà ẹ̀yin tẹ́ ẹ fi bátìrì mọ́tò wo bọ́ọ̀lù dà ṣe é sì ń wò ó dì sìn.

0: àwọn èèyàn ti ń pè.
1: Bàbá ni ọlọ́run fi mọ̀ sí.
2: O lè fẹ́rin dáwọn lóhùn o, bẹ́ẹ̀ bá lólu fi mọ̀ sọ pé seal on top, àbòsí ò sí ń bẹ̀. Àwa sì wà lákọ̀ọ́sá aláwa bí ìbọn, dèdè ogun Jericho tó takú sọ̀nà láti wo, ìyẹn ti lọ, ìyẹn ti lọ, ìyẹn ti lọ. 070-5-2-9-4-9 070-5-2-9-4-9 080-5-2-9-4-9

0: a gbọdọ gẹrun.
1: Bó o bá ti gẹrun, o wo bọ́ọ̀lù
0: mi. Ẹ wà sílẹ̀, ẹ lẹ́tí lọ gẹ̀. Ìjọ bá ṣe wà yí rẹ̀gẹ̀ lẹ́wọ̀ àgbéra tó fẹ́ lọ gẹrun tó àfàlẹ́ yẹn ti lè wo bọ́ọ̀lù bẹ́ẹ̀.
1: Òótọ́ ni, òótọ́ ni, ọ̀dọ̀ bàbà náà sure. Ọ̀dọ̀ bàbà náà a máa wo bọ́ọ̀lù ń bẹ̀. Má sì wo lẹ́wọ̀ tó. Má sì wo. Òótọ́ ni à ń lé bàbà náà máa máa kún gbà yẹn. Ilé bàbà náà máa ń kún. Kúrò àwọn máa ṣàtàn jẹ́ ẹ̀ṣá. Àdúgbò wo lẹ̀ ń gbé ńgbà náà? Alábẹ̀bẹ̀ mọ́nà tán làwá gbé o. 070-5-2-3-9-4-9 080-97000-949 +234-9062-949 Ǹtàn mọ́ mi lè rí léètì ni pé ìkanra tó bá bá dé jẹ́ iná mọ̀ pé wọ́n náà wọ́n ti já Nàìjíríà. Máàchì Nàìjíríà wo lẹ rántí tẹ́ ẹ wò tó dùn yín. Àwa tá a mọ̀.

0: Hello, ku ojumo o. Eba. Iyan re be nbe o. World Cup uti bere loni. Nigeria o ti e qualify. Ah, lo rara ni. Ah, lo ni. Hello.
1: Hello, kakaya kawo.
0: E ku ojumo sir.
1: Ẹ̀ṣẹ̀un
0: sà, ó kọ́ yín bó lẹ ti ń pè yí sà.
1: Akẹ́ aláàrin lọ pè láti Sanyo Ìbàdàn.
0: Láti Sanyo, sẹ́yìn náà fi bátìrì mọ́tò wo bọ́ọ̀lù.
1: Àdáadáa USA 94.
0: USA 94.
1: Ta kọ́kọ́ bá bọ́ gírí àgbà, TIO.
0: Hey, TIO.
1: Bẹ́ẹ̀ni tí láti díyẹ kí ní kọ́kọ́ kò mẹ́ra sí díyẹ, mẹ́ra sí díyẹ kí tọ́tọ́ bọ́ náà nẹ́ẹ̀tì.
0: Yé bàrìbà, yé bàrìbà, ẹ lè gbàgbé máa ti yẹn.
1: Lai,
0: igi se kele
1: bolu be ba papa de pelele se pa ko se pa mo ni bolu lawo
0: ha
1: la battery si dangana la na
0: 2-0
1: la na grisi ele ke ta la wa si Argentina.
0: Wow Argentina sa Argentina na wa ba na
1: awon Argentina na wa
0: eh
1: ya ti alokoko go number 1
0: eh
1: awon la ko go lo na
0: eh
1: wa ko ke lawo
0: eh ase won pada na yin ni
1: won pada na wa Maradona lo bu wa lodun na
0: won robu yin ni
1: won robu wa ni o ti timu ti Nigeria ko lo ngba na da
0: koda
1: ti ko si squad igbo e mo
0: ko da bi si
1: ko si back up da ya na ni
0: wow
1: ta so Atlanta 96
0: eh eh
1: orula ta identity e mi ta na Brazil orula ta ita ki gbo brother ta bi si lo na
0: bori pe na Brazil
1: bẹẹni kanu brazil jọ láyé atlanta ncc kanu mako gbogbo ẹrọ tilẹ ti fẹ ni ẹkọẹdo
0: ẹsẹ baba ẹsẹ o ọlọwà ọlọwà ọlọwà ọlọwà fọrun kẹ igi sekele olórin tí a sọ yẹn rata ò fi kí a mọ o finest inú o fuji. Gba àwọn ọmọ TikTok àti Facebook tí wọ́n sẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́ fújì náà jà sin mímọ́. Ọ̀sọ́ artist kan di pé òun ni Ọlọ́run. Bàrí tó ni fújì gan-an pé lọ́lọ́run. Taofiki Amao igi sekele. Lọ́run fọ̀rọ̀ kẹ́ finest inú fújì. Ẹ lè rí kẹ́ ẹ sọ pé ń fújì ni eléyìí mọ̀ fine gan. Ẹ jẹ́ ń ṣe ìkéde àti ìgbólówó ọjà. Tí ń bá lọ tí ń padà lẹ́yìn ìkéde àti ìgbólówó ọjà a gbà á síwájú o. Ẹ lẹ́ ń bẹ̀rù ẹ kú kalẹ̀.

0: fisipo aye jije eji oja aye awa ta fi black and white television wo ballu nigba na lohun awa mo kekeke ile le la mo joko si awa agbalagba ni o joko sori aga to ba jomo kan to wa tete ganti e tori re fe ma block tv o lagbara o television wo juko lo bo bayi lo gbogbo wo wa sarajo si waju e igba yen gbogbo o dani titi ma dani o to de ni nti mister ogun tade se yi wi iyen na tun wa odo baba Shema podo baba na atun ma play ps nbe na ati mario pete pete de pe sega pepe pererere perere pererere pererere pere pere pepe do de de de de serati oro ojo mi nu gbogbo eyin te fowo yo nya o le o ti ji owo ye leja mario ni o lo fi gba e fi dagba nisin ko mo yin wa seru e fun yin wala won ti ra ps ile oni kan na to jo nja awon baba na ti won ja ye ngba yen o tori mota kom awon ba mi o awon bi ti won lakalaka na ma se lakalaka Men, o tori bogbo, men, o torun bogba, o fe mu ko ma le ri mo, oju ekun ipan. Apa ni mo mo daju ja ni mo ba. Ati awon ere ale ere osupa, nje obu mo, kini nje mama lade, kini jade ade sipo. Won ye, awon obin na ma nse bo awo okun. Baba tin graduate die die, zira ka ma lo field. O ka ma lo gba table tennis. Àwọn èèyàn wo bọ́ọ̀lù.
1: Má lọ bò fi ayé agbá wo, bóyá owó orí tó
0: rí. Ní méjì. Má lọ bò sí ayé agbá. Hello.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ mà.
2: Yes.
0: Ẹ mà ṣeun.
2: Àwọn ẹ̀nà wo bọ́ọ̀lù, dádì mi nígbà yẹn wà ní Kaduna.
0: Kaduna.
2: Bẹ́ẹ̀ni.
0: Okay.
2: Wọ́n máa ń gbé mẹkáníkì dẹ̀ ní dádì mi. Wọ́n á wá gbé bátìrì wá láti ṣọ́ọ̀bù.
0: Bátìrì mọ́tò.
2: Ẹ̀ẹ́.
0: Ẹni wọ́n fi kan tẹlifíṣàn black and white àbí.
2: Bẹ́ẹ̀ni black and white.
0: So ẹ̀yin náà ní choice ẹ̀ máa wò.
2: Gbogbo wa ni. Èrò máa wá pọ̀ nínú sitting room wa gan.
0: Tán bá Nàìjíríà bó ni dádì ṣe máa ń react.
2: Níjọ́ ọ̀nà gbogbo ilé wọn kanra mọ́ everybody ni.
0: Sẹ́yìnlẹ̀ jẹ́ ọ̀nà Nàìjíríà ni. Ẹ ṣeun mọ́mì. Ẹ ṣeun wa. Mọ́mì ni wọ́n kanra ni. O tọ́ ni èrò mọ̀ máa ń pọ̀ ńgbà náà. Èmi gan bí n ti kéré tó yìí, àwọn máàtì kan wà tẹ́ pòrú.

0: Hello, ta lo wa nbe e kaaro o.
1: Omo ya jokoto.
0: E kaaro sa.
1: Oloye Ismail o mele ye le loko mi.
0: Eyin na fi black and white television wo ballu.
1: Ah. A fi wo.
0: Ni Kwara ni
1: o. Gbogbo aye igba na. Àwọn àrẹ lu àjálù ikújàre yẹn black and white náà la fi wo àti bọ́ọ̀lù yẹn.
0: Black and white lẹ́fí wo.
1: Ṣẹ̀rọ àsìkò ìgbà náà tó tún bá black and white yẹn rìn. Àwọn fídíò wọ́n bá lóbìnrin abẹ́ bẹ́ẹ̀dì láti máa ń gbé síngbà náà.
0: Ká máa wàá jígbe.
1: Ká máa wàá jígbe. Ankan láti pé à ń wo eré nìyàn ní mọbi tí
0: gbàgbé
1: fídíò yẹn sí. So black and white yẹn. Ìlà fi lò gbà. Ṣé wá rọ̀ bọ́ọ̀lù fẹ́ ẹ̀rọ bọ́ọ̀lù tẹ́ wá ń wí yẹn pé tẹ́ńsàn mú yàn láyé.
0: Ẹyọ.
1: Pé tẹ́ńsàn mú yàn láyé. Ayé Atlanta United States yẹn ni èmi ewo bọ́ọ̀lù.
0: Ok.
1: Àmọ́ ìdùnnú mo wo bọ́ọ̀lù Atlanta United States yẹn. Àmọ́ àwò pé abájọ táwọn míì ṣe máa ń fẹ́ para wọn tí tẹ́ńsàn ó bù mọ́ lómi. Pé tẹ́ńsàn yẹn ó mú mi.
0: Níjọ́ náà lọ́hùn.
1: Ó mú mi níjọ́ náà lọ́hùn o. N tó ṣẹlẹ̀ ẹ̀rọ black and white náà fi lògbà àwọn rìwáyà àwọn náà wọ́ọ̀kì àwọn oníbásìlì lọ́wọ́ dáadáa.
0: Ẹ yo.
1: Àwọn mẹkáníìkì rí wọn ní bátìrì lọ́wọ́ náà wọ́ọ̀kì ẹ̀.
0: Bátìrì mọ́tò.
1: Àwòrán yẹn iná náà dá táìmù yẹn náà táìmù náà.
0: Ẹ yo.
1: Lẹ́pà wà dáadáa àmọ́ yàn lè ṣe ká má ṣèṣe wọn táìmù tá a bá fẹ́ wo bọ́ọ̀lù ńgbà yẹn.
0: Kẹ́ ẹ lè lọ wo ńta ni. Òtọ́ ni àmọ̀ ti láyé nẹ́pà náà a lo nẹ́pà a lo PACN. Mo ní a ti lo nẹ́pà náà ká tó lo PACN.
1: A ti lo ẹ wo ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni.
0: Nàìjíríà sì dá nígbà yẹn gan.
1: Yóò tún dáa pẹ̀lú ògo ọlọ́run.
0: Àmì ẹ ṣeun.
1: Orí àwọn àrọ́mọdọ́ máa wọ àmọ̀ sọ pé yóò dáa náà.
0: Ẹ ṣeun. Ọlágbà. A lọ ṣèkéde àti ìpolówó ọjà láìpẹ́ yìí kó tó di pé aláǹfààní láti ti gba ìpè wá sí ẹ̀sìn mọ̀ pé ẹ̀sìn kì í kéré àsárí ilé lọ́dọ̀ tí a ń hàn yẹn ẹ̀sìn kì í kéré àsárí ilé o a tún gba àwọn ìpè lẹ́yọkọ̀ọ̀kan ẹ̀lú ẹ̀kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀. Hello. Bàrìbà ó le clever yìí o. World Cup ti bẹ̀rẹ̀ báyìí. Iṣẹ́ ti bẹ̀rẹ̀. Nàìjíríà lọ ó dùn mí. Ẹ kú ojúmọ́ o.
2: Ó ta sinẹ́.
0: Ẹ káàárọ̀ sá.
2: Mo ní oní mẹ́mórì pọ̀.
0: Ẹ mọ̀ ṣe bá mi.
2: Tó dẹ̀ jẹ́ pé àsìkò yẹn gan-an mo bí èyí rẹ̀ ó sì rí.
0: Ọmọ yín tí ń tinú ijó ní náà ni mo kàn fọkàn sí gbogbo ń tẹ̀sí ńgbà náà ni. Hello. Ìbà nẹ́tíwọ́ọ̀kì ni o nẹ́tíwọ́ọ̀kì ni o ó dẹ̀ dùn mí ṣá. Bàbá rẹ̀ mi bá kàrí mi. Àtilẹ̀ mo látojúbọ̀ gan láti lẹ̀ wọ́n fi rán mi ni àtojúbọ̀ náà ń tojúbọ̀ nǹkan ni. Hello.
2: Ọmọ ìgbé 500 ni mo fi fọ́nìṣì lé.
0: 500 naira.
2: Bẹ́ẹ̀ ni tí mo tún ra kíní tá a máa fi kíní ń pè tí máa jẹ́ kí iná dúró.
0: Ẹ yo.
2: 20 naira.
0: 500 naira.
2: Hello.
0: Mo wà pẹ̀lú yín bá mi.
2: 20 naira.
0: Hey.
2: 28.
0: Ẹ yo.
2: Pẹ̀lú kí lẹ ń pè turntable.
0: Kíni.
2: Two big speakers.
0: Ẹ yo.
2: 500 ni mo fi ṣe. 500 naira.
0: Hey. Bọ̀ kéyìn ò tó rí 500 naira náà ńgbà náà bá mi. Ọ lágbára.
2: Kí ló sọ?
0: Mo ní kéyìn ò tó rí 500 naira náà ńgbà náà. Ọ lágbára.
2: Ṣùgbọ́n. Ìgbà yẹn lówó owó kíní dé. Owó owó epo.
0: Iyọ̀.
2: Láàrírú ẹ̀ rí. Igor won ní owó rẹ̀ wa kú bá ṣe ná. Òun ló wá ya owó yẹn fún àwa tá a ti wo bá bọ́ sí ẹnu iṣẹ́ nígbà yẹn.
0: Owó lẹ́fí
2: lọ. Ìgbà yẹn pè ní ùdójì award.
0: Wow. Wow.
2: Doji award ne ni. Ani o se kan ni ra gbo nkan tin de logun patan.
0: Mhm.
2: Bedding. The name it electronic material and sobu OMT ni.
0: Mhm.
2: Iso ala so OMT ni.
0: Mhm.
2: Quality 96 e wo se mo pe awon ka ke ka won nepa to de. ECN lo wa.
0: No.
2: ECN. Electricity Corporation of Nigeria.
0: Mm.
2: Electricity Corporation of Nigeria. Iba ni na wa dada.
0: Hmm. Si na da.
2: Ata. Mo ba mu na lo won o so.
0: Hmm.
2: Nigba na o to wa di pe ECN ni lo.
0: Ah.
2: O to wa di pe NEPA de.
0: Hmm.
2: In fact, se wa ri ti na ti igba ta won bolu kaakiri.
0: Eh.
2: Ti na ba ile lo bayi. Awon eyo wa sa jade won ma sa lo won sa bo wa si ile ise teli
0: ah
2: ibe o wa ku
0: yo ku biba
2: a ti ba won a gba won wole lati wo ori tension ti wa lara won bi ofun ele ile se so hun
0: e se ma mi e te fun asa
2: ami o e ma ri so
0: ami asa
2: mo ma gbagbe o
0: e se nga sa e
2: se ku se ti mo ran e ma gbagbe o
0: mo ti gbo sa o ti ye mi sa
2: all right
0: yes sir e ja lo sekedi ati igbolowo oja baba lo ta pada amo te waju ele nbe ku ka le
3: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
4: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
5: s e l e r r I e
4: salary ah boda mi esipeli esipeli no di salary oya lokun igbanju esipeli turmeric
6: t u r m e r I c turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
7: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
8: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and one-month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
9: I'm in love, oh. I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
10: Àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
11: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán!
10: Ṣé mi ò sọ fún ẹ?
11: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
11: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
12: Gbogbo kólékólé àtàgbàlékò ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ níṣe lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ sí àrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bùwọ́ máa tutù. Ó tún bu ẹwà òun yìí kólé tí ó sì gbé yọ sóun bẹ̀. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá àdì lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. La soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise ton se Gerard Roofing System to je stone coated lati orilede New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mo lo si

32 FM gbadun ẹ o. Fẹ́yìn ẹjọ́ ọmọ fẹ́yìn ẹ oya fẹ́yìn 32 FM gbadun ẹ o. Èmi ti fẹ́yìn mi mo ń gbádùn 32 FM. 32 FM gbádùn ẹ o. Gbogbo bó ṣe ń jẹ́rìí ara ẹ pé wọ́n ló ń já wa tán o. Ìwọ ló ń já wa tán sí fàájì. 32 FM 94.9. 32 FM 94.9 wọ́n ló ń já wa tán. Ó yá máa já wa níṣó já wa kúrúkúrú já wa yamayama. Èmi Abasa kan the paramount king of music. Mi ò ní nǹkan mi tí mo ti ń gbọ́ báyìí. Mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ń forí mi ro. Mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ń forí mi ṣe. Mi tiẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yí mi ṣe ju pé mo kàn ń fẹ́ yí mi ṣáà kí lóde. 32 FM 94.9.

0: ó ti sún mi o. Mo lè há di wẹ́ẹ̀tì lẹ́ni báyìí kí gbogbo ọrùn mi kún kẹ̀kẹ́ mi yọ kó ṣe jẹ́ jẹ́.
1: Gbogbo mo mọ.
0: Ó tún lè dọ̀la kí n tó lùzí wẹ́ẹ̀tì kọrùn kọrùn mi gùn bí ọrùn tòlótòló. Gbogbo ọrùn mi á wá jù. Olúwa ẹ kàn ń flọ́t wẹ́ẹ̀tì. Mi ìyàn mo lè wúra mímú gíláàsì lẹ́ni báyìí kí n fáyìn.
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Jekagbo, Jekagbo, Jajogbo, Waremu.

0: Bẹ́fún ìyàlẹ́nu ọlọ́run ọba. Nígbò di ọwọ́ bí aago mẹ́rin àbọ̀ lánàá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn ẹbí rẹ̀ ṣe. Ọmọ igba ìtúsílẹ̀ ní àná. Ẹ máa wo lójú òpó Facebook yan lẹ́ ń wò yìí. Ìwọ náà máa bọ̀ ń bẹ̀ 32FM949 fẹ́ yẹn. Ẹ kọ́ papọ̀ ní tẹ́ ẹ bá ti fàlàfo sí ọwọ́ kan báyìí lẹ́mọ rí. Ǹjẹ́ lo ni wọ́n béèrè lọ́wọ́ yín, wọ́n ní wọ́n láwọn ó gba 5 million naira. Èdè wo lẹ́jọ́ fi sọ̀rọ̀, wọ́n lédè Yorùbá haran ni wọ́n sọ, kìí ṣe pé bóyá wọ́n ní Yorùbá gangan ni wọ́n pẹ̀lú èdè tí wọ́n sọ. Boni kábíyèsí Ọlọ́run.
1: Torí Ọlọ́run.
0: Ọ̀rẹ́ Olúwa àdúrà gbèmí, òun lẹ̀ ń wò lójú òpó Facebook yìí. Wọ́n ló dágbére bóun fẹ́ lọ ra èso ní Soka látayé gún. Ìbéèrè táwọn èèyàn béèrè ní abẹ́ kọ́mẹ́ǹtì lórí Facebook tá ti kọ́kọ́ pòsì ẹ̀ ni pé ṣé kò sí èso ní ayé gún olómi lè jẹ́ pé Soka ni ó ti wá rè so. Boni àti ha àti bíú dìgbà tá a bá rí ká tó gbọ́n tó ṣẹlẹ̀. Àrẹ̀mú ọ̀gẹ́ ọmọ fèrè. Wọ́n fi ọmọ ilẹ̀ lánàá wọn já sínú gbó kan lẹ́yìn ìgbà tí wọ́n ní wọn gbowó tán. Àwọn mọ̀lẹ́bí ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀. Torọ́pọ̀lọpọ̀ èèyàn ní nǹkan ṣẹlẹ̀ ẹsí tó jẹ́ pé wọn ò tó máa di ẹ̀bí ru àwọn ẹ̀ṣọ́ aláàbò ni. Wọ́n ní iléeṣẹ́ agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ní wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà látijọ́ tọrọ ọmọ yìí ti ṣẹlẹ̀, wọ́n ní wọn ò dúró. Kódà kólú ara ẹ̀ mọ́tò padà di afurasí ni nígbà tí wọ́n pè mí. Agbègbè ibi báyìí ni bàbá rẹ̀ láwọn wà mú ní ẹmọ wulẹ̀ jẹ́ ń lọ ọbẹ̀. Wọ́n béèrè bó ló ṣe dé yìí, bó ló ṣe mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. Bóyá àjókòó mi jẹjẹ ṣùgbọ́n àjọ ń pera wa lóòrèkóòrè. Ọ̀rẹ́ Olúwa gba ìdáǹdè lánàá. Iye tí wọ́n gbà tí ì lè sọ. Torí dídé tọmọ yìí dé sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ ní Ìjẹ̀bú. Wọ́n kọ́kọ́ gbé lọ sílé ìwòsàn ní láti lọ ṣètọ́jú fún. Ṣé ẹ mọ̀ bọ́mọ tí ò kọjú wàhálà rí? Ọ̀sẹ̀ tọ́lọ́hún ò ṣe fún.

ọmọ ẹgbẹ́ ní ilé ìwòsàn títí di àárọ̀ yìí tí mo pè wọ́n. Wọ́n ní gbà tó bá ní àlàáfíà tó lè sọ̀rọ̀ dáadáa. Wàhálà ń pọ̀ fún kò ríru ẹ̀ẹ́dì báwọn rí. Ẹja máa fura pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ wa o. Àgbàlagbà náà ti bá rìn ẹja kọ ẹja máa fura o. Àníjọ tí wọ́n wà ní ṣìrìn o. Èèyàn bá wo gédé ń gbé. Ẹja kọ ẹni kí ìyá àjẹ̀bú máa bọ̀ àti bàbá Isiaka. Ẹni wọn máa wọlé bọ̀. Bàbá Isiaka àti ìyá àjẹ̀bú. Ṣé rí bí ẹ bá ń pariwo pé wọ́n jìyàn gbé lọ́tùn, wọ́n jìyàn gbé lọ́sìn. Mo fi ń da yín lójú pé ó dàbí ẹ pé gbogbo ẹ̀ gan-an kọ́ ló wá fẹ́ dàbí Fúlàní mọ́ o. Tọ́ra àwọn tí wọ́n gbé ọmọ ìyá nígbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ èdè Yorùbá wa pọ́nbélé ni wọ́n bá wọn sọ̀rọ̀ o. Ó dáa náà bàbá pariwo kí láwì. Fúlàní náà láàlú jí wọn gbé. Àbí bẹ́ẹ̀ kọ́, ẹ dákun èyí tó ṣe kókó ńbẹ̀ ni pé ojú báyìí lára kan fi sọ́rí. Iléeṣẹ́ agbófinró àti iléeṣẹ́ ológun. Ẹ má jẹ tàn yín wàhálà tó pọ̀ lọ́rùn o kéré o. Gbẹ́sẹ̀ wá ń ṣe wàhálà yìí tó. Ní tí máa dáa jù náà ni pé káwa tá ń bẹ́nu ìlú náà mọ ràn wọ́n lọ́wọ́. Ìyá àjẹ̀búdà, bàbá sí àkàdé wọlé àyẹn dákun. Torí àkókò wa. Ayé mi my life. Èyàn bá wo gédéńgbé ẹja bọ́bò mi torí ibi tá ń lọ lónìí pọ̀ díẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá mo là ń lọ sí orí ilẹ̀ bàbá yìí léè tí ìyá àjẹ̀bú tà fún wọn.

aago méjìlá ti lù láti kọ́ni 32 FM 94.9 ẹ̀ka san án ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọyìn wá ṣáájú ẹgbà wọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Látàrí ìṣẹ̀lẹ̀ pípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípakúpa ọwọ́ ṣe àkọ́kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò gúnlẹ̀ láìpẹ́ láti orílẹ̀-èdè South Africa sórílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì ló ti gbáradì láti fohùn ṣọ̀kan lórí àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Nílẹ̀ òkèèrè orílẹ̀-èdè Canada ló ti ń gbèrò àbádòfin tuntun kan láti fòfin de ọmọ ọdún 16 láti máa lo ojú òpó ayélujára. Ìròyìn lágbo amúgbòròdùn ọgọ́rọ̀ àwọn igba ojúmọ̀ òṣèré ló tú yáyá tú yàyà jáde síbi ayẹyẹ ìkẹyìn Alex Ekubo tó dolóògbé. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ Olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yín. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ igun àwùjọ tó fi mọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti àwọn igun ọ̀dọ́ tó fi mọ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ń ti lọ́gbàlọ́gbà lágbègbè tó fi mọ́ àwọn ìkànkùgù tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Òun náà ló ti kéde 12 oṣù kẹfà èyí tí í ṣe ọjọ́ àyájọ́ ọjọ́ ìṣèjọba àwa ara wa gẹ́gẹ́ bí ọjọ́ ìwọ́de tó ń ti ìfẹ̀hónúhàn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Látàrí eléyìí tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìwọ́de ọ̀hún òun náà ni wọ́n fi sọrí bó ti jẹ́ wípé ọrọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti ètò ọrọ̀ ajé tó le koko àti bó ti jẹ́ wípé ìgbáyégbádùn ọmọnìyàn ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà náà ló ń fojoojúmọ́ yingin gẹ́gẹ́ bí àkórajọ papọ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún eléyìí tí ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí ìyàn Fẹ́mi Fàlànà tó léwájú wọn kó wọn sòdí òun náà ló kéde ìpinnu ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí wọ́n kẹjú rẹ̀ síta lónìí. Lábẹ́ bẹ́ẹ̀ ni ròyìn jẹ́ kó di mímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe náwó ọkọ̀tọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ti kùnà láti pèsè ààbò tó lórin fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn kódà tó fi mọ́ ìṣòro eléyìí tó ń kojú ètò ọrọ̀ ajé gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ńlá láṣìírí àtijẹ́ àtìmù. Àwọn ogun ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé ohun bẹ́lẹ́ ń já òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń tọ́ka sí láti fi dọ́wọ́ ìdùnnú ìṣèjọba àwa ara wa gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àwọn agbègbè tó ń ta àyíká ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ń kojú ìwà ìgbésùnmọ̀mí ìwà ìdàlúrú tó fi mọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ti fà á kájà nílẹ̀ yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà làwọn ogun ọ̀hún òun náà ni wọ́n wá fi ohùn wọn léde níbàámu pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ìdárò tó ń ti ṣíṣègbè lẹ́yìn àwọn tó wà ní àhámọ́ àwọn ikọ̀ agbésùnmọ̀mí èyí tí wọ́n jí wọn gbé lẹ́gẹ́ bí wọ́n ti ń bèèrè wípé lẹ́yẹ òsọ́kà òun náà ni kí ìjọba kó tètè wá ojútùú láti rí pé wọ́n gba àwọn èèyàn èyí tí wọ́n jí gbé tí wọ́n sì wà ní àhámọ́ ikọ̀ àwọn àdàlúrú ọ̀hún ìyàn láwọn ìpínlẹ̀ bí eléyìí tá a ti rí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Borno ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Kwara Ekiti Zamfara Kaduna àti ìpínlẹ̀ Niger.

0: ayélujára rẹ̀ lóòrọ̀ tó ní èyí tá a mọ̀ sí ìtàkùn ayélujára xc rẹ̀. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé òjukù òun náà ló ṣàlàyé wípé alákòóso kejì tó wà fún ọ̀rọ̀ ìrìn àjò tilẹ̀ òkèrè iyun ṣọlá ẹnìkan ò láyé òun náà ni yóò wà ní pápákọ̀ ọkọ̀ òfurufú ti muritala muhammed tó wà ní ìpínlẹ̀ èkó iyun láti tẹ́wọ́ gba àwọn ogunléndé ọ̀hún lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ka sí wípé látọdún 2008 òun náà ni ìwà ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọlọ́gọ́rọ̀ èyí tó ti ń kẹjú síta lórílẹ̀-èdè South Africa tó ń ti àkọsílẹ̀ tó jẹ́ pé ọgọ́rọ̀ àwọn arìnrìn-àjò lọ sórílẹ̀-èdè ọ̀hún òun náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n sì di aláìnílé mọ́. Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ níbàámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tuntun míì eléyìí tó kẹjú síta níbàámu pẹ̀lú bó ti jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú àwọn náà ni wọ́n ń gbáradì láti ṣe ètò ìdìbò tó jẹ́ ti ìjọba àbílẹ̀ wọn tí yóò wáyé nínú oṣù kọkànlá lára àwọn orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn bó ti kéde wọn iyùn orílẹ̀-èdè Ghana, Mozambique àti Malawi gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn náà ti gbáradì láti lọ rí kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wọn èyí tó wà nínú ìkọlù ọ̀hún tí wọ́n sì gbà wọ́n padà láìpẹ́ jọjọ. ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì lórílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ti gbáradì láti fi ìbò tó ń ti gbólóhùn ṣọ̀kan níbàámu pẹ̀lú èròǹgbà tó ní ṣe pẹ̀lú ṣíṣe àtúnṣe iyùn sí òfin èyí tó pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tó ń ti ìbílẹ̀ àti àwọn ìlànà àtẹ̀lé iyùn ní ti ìbútọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún náà ni ò ṣe látàrí pẹ̀lú èròǹgbà gẹ́gẹ́ bí àwọn aṣojú-ṣòfin kejì ọ̀hún bí wọ́n ti ṣe kéde rẹ̀ wípé àwọn gbé ìgbésẹ̀ náà láti ro ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà lágbára sí tó ń ti dídáhùn sí ìbéèrè èyí tó mú kí ìṣòro kó máa kojú ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà. Igbákejì adarí ilé tó ti jẹ́ alága iyùn fún àwọn ìgbìmọ̀ eléyìí tó rí sí ṣíṣe àtúnṣe sí ọ̀rọ̀ òfin tó ń ti àgbéyẹ̀wò rẹ̀ iyùn Benjamin Kalu gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó fi síta iyùn lánàá ọjọ́rú ọ̀sẹ̀ láòkò èyí tó ké sí àwọn oníròyìn láti fi ọ̀rọ̀ ohun tó wọ́n létí lẹ́yìn ìjókòó létí wáyé. Ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé aṣòfin èyí tó kéré náà ló ti forí okòó sọ ọ́dúnrún láti lè rí wípé èròǹgbà láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ òun náà ló jẹ́ ohun kankan rìn ṣáájú léyìí tí yóò sì borí àwọn àbáyókù èyí tó wù kó wà nílẹ̀. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé síwájú sí ó jẹ́ kó di mímọ̀ wípé àbọ̀ ọ̀hún eléyìí tó pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun náà ló ti di àjùmọ̀ fóun ṣọ̀kan gẹ́gẹ́ bó ti jẹ́ wípé igbákejì adarí ilé àti àwọn aṣòfin mẹ́rìnlá mi ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n léwájú láti kó sòdí. Làbárí ọ̀rọ̀ náà ni ò ṣe é níbàámu pẹ̀lú ìṣòro èyí tó ń wọ̀yájà pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé bí ìgbésẹ̀ ọ̀hún bó bá jẹ́ ni gbígbé ni mọ̀nà wà òun náà ni yóò gba agbára lọ́wọ́ ìwà ìgbésùnmọ̀mí ìdàlúrú tó ń ti ìjínigbé èyí tó ń kojú orílẹ̀-èdè wa nàìjíríà. akọ́ṣẹ́mọṣẹ́ dókítà elétò ìlera onímọ̀ ṣègùn òyìnbó dókítà tèmítọ́pẹ́ fárọ́nbí òun náà ló ti tọ́ka sí àwọn èrèdí tó ṣe pàtàkì fún àwọn ènìyàn láti kíyèsára wọn pàápàá jùlọ níwọ̀nba àgbà tí wọ́n bá ń kẹ́fìn àwọn àmì ara kẹ̀yí tó ní ṣe pẹ̀lú àwọn àìsàn ẹ̀fọ́rí ó sọ̀rọ̀ ọ̀hún iyùn lásìkò tó ń kópa lórí ọ̀kan lára ètò wa níkànnì 32fm 94.9 tá a pè ní dókítà orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí dókítà fárọ́nbí bó ti ṣàlàyé ọ̀rọ̀ ó tọ́ka sí wípé iṣẹ́ àṣejù iyùn lẹ́nu iṣẹ́ láìsí ìsinmi ó jẹ́ ọ̀kan pàtàkì lára ìrèdí èyí tó lè fa àwọn ẹ̀fọ́rí tó ń ti àwọn ìlera míì èyí tó lè ṣe àkóbá fún àgọ́ ara wa. Lábẹ́ bẹ́ẹ̀ náà ló ti wá pàrọwà fún àwọn ènìyàn wípé ó ṣe pàtàkì lati ri pe iwon tun iwon si o na ni won se ise ti won si ri pe a won sinmi lenu ise bo ti tun ati bo ti ye la oko to ba ye ki won sun ki won ri wi pe won sun orun to to be gege o na ni kiko wa ko si ri pe won je onje asara lore dokita farumbi nenu ariwoye re o na lo tun ti pa aro wa si gbogbo awon araalu lati lo ri ma se ayewo ilera won lore kore papa julo nigba ti won ba ni aisan efori eleyi to tin di lemo tabi to ti fe mu owo abadi dani eja gba ariwoye re si waju se
1: ke nkan ma dunyan ninu ori olomu lo fa ori fifo and opolopo nkan lo le sele ida ki oju ma royan o ki agbari ma dunyan o ko je eje ti o opa ison to ngbe eje lo sibi agbari o nondunyan o ki eyin o ki orun gbogbo lele fa mu ori fifo wa bi a ti o ba ti sise ju ti o sun to gbe nkan sopolo ju ti o to gbe nkan sokan ju o le mu ki ori ma fo ni and ori fifo mi de tu wa to je pe o jeyo lati bi aisan iba aisan bi awon kiyan logun gbogbo awon nkan yen o le mu ki ori fifo ko ba fo yan yato si malaria ori fifo mi o le je nkan to je pe bi a jejere wa na opolo o ko je pe iṣan to ngbe je lo sinu opolo o lo ni ki eyan mu a lo ni di amojuto
0: iroyin agbaye lekunrere lesson 30 gbo lati ikoni 32 fm 94.9 nile okere orilede canada lo ti n gbero lati fi ofin de awon ogowere lorilede ohun atawon ti ojo ori won to wa labe omo odun 16 lati ma se ni anfani lilo oju opo ayelujara igbese ohun o na lo je mimo gege bi aba ofike eleyi ti won pe ni didabo oju opo ayelujara eleyi to si je gbigbe kale iyan latowo alakoso to wa foro asa lorilede na iyan macmilla gege bi iroyin bo se toka se iroyin je ko di mimo wi pe fifi ofide lilo oju opo ayelujara fun awon omo tojo ori won to si wa ni abe odun 16 tabi ti won kere jojo o na lo ti je jisa gbeyewo eleyi ti won si tin samulo re lawon orilede kan lara yi ta tire orilede United Kingdom bakan na ni ile Greece o na ni won ti fi ofin de awon omode eyi ti ojo ori won to wa labe omo odun 15 lati ma lo itakun ayelujara to si je pe igbese ohun o na ni yo gbera ni monawa bo ba ti di inu osu kini odun iroyin je ko di mimo to se pe siran ti pe ta ba gbagbe nibi osu bi mefa seyin o na ni orilede Australia o lo di orilede akoko eleyi to kokko fi ofin de lilo oju opo ayelujara fun awon omode ati awon ti ojo ori won ko ti igbe won to iroyin ohun o na lo je ko di mimo gege bo ti jari pe ofin na o lo ti so di ewo iyon fun awon omode ti ojo ori won to wa lomo odun 16 lati ma ni oju opo iyon to je ti itakun ayelujara bi ti Instagram Facebook ati TikTok to se je wi pe awon to ti wa nibe tele o na ni oju opo ohun o ni ko ni je wiwulo fun won lati lu mo iroyin lagbo amugborodun awon ogoro to je gbaju gbaja igba ojumo to fi mo awon onkorin emi ati awon ekanlu oniroyin je ko di mimo wi pe na ni won ko rajo papo iyun si bi orin ale aisun onigbagbo lati bo ola ikeyin iyun fun ologbe Alex Ekubo iroyin toka si wi pe ayeye owo na lo waye ni ipinle Eko lana ode yi gege bi ogoro awon igba ojumo ati awon ikankanrin laarin ilu bi won se kora awon jo lara awon eni oro kan eyi ti won wa nibi ayeye ohun o na lati ri eni to ti fi igba kan rija alakoso foro eto eko lorilede wa Nigeria iyun obi ezeku esele be gege ona ni awon igba ojumo mi ti won je osere lobirin ti won si wa nibi ayeye na lara yi ta tire funke akindele dayo amusa kunle remi ati awon mi ta bagba agbe pe alex ekobo ona lo pa danu emi re to jade laye iyun ni ile iwosoko tin be ni ipinla iko ni ojo kokanla osu karun odun 2026 leyin to ti wo yaja pelu aisan kan eleyi ti won pe ni jejere kindirin iroyin ti wa je ko di mimo wi pe bo ba ti de ojo keji dinlogun osu kefa odun ta wa ninu re yi ona ni won te ologbe ohun ni ite eye ikeyin ni ilu re iyun to wa ni ipinle abia fun awon iroyin yajo yajo tabi awon isele to sele layika won agbegbe yin te fe fe to wa leti e kan si wa ni ile rin laughter house premier hill mokola nilu badon tabi ke fi atejise ke fi so woranse si oju opo bare ni soro yi 0705-655-0949 Kinto malo, awon koko to jayo ninu royo unre le kanse. Latari shele kwipa awon morile de Nigeria nipa kupa. Owa ishi a koko yogule laikbe laturile de South Africa si urile de wa Nigeria. Ile igbimo asojusofin keje lo ti gbarade ati fohun sokan lori aba idasile olopa ipinle nele okere orilede Canada tin gberu abadofin titun kan ati fohun di omo odun 16 lati ma loju opo aye lo jara iroyin lagbo amugborodun lati mu to yin wa wipe ogoro awon igba ojumo osere ona lo tuyaya tuyaya jade sibi ayeye ikeyin Alex Ekubo to dologbe Anire juba nlo lori royin agbaye wa lekunrere fun ti tasiko ta wa ini koni 32 FM 94.9 ese be tin tete igbo wa olubi npe fatoye lo ko mi yo dara fun wa

0: dànù sí 32FM. Àmọ̀ tó ń lọ ní gbòòrò àti pé ká tún rẹ́rìn-ín àyíṣàkìtì.
1: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlétí. 32FM ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Àwa fíẹ̀ sí kan.

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Tudela.

0: 32 FM 94.9.
1: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
2: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wà yìí ni ìwà láti wá sọ kọ̀kan tayọ yìí pé tí ò yí àwọn ẹlòmíì.
3: Nípa
2: ṣe àjàbá kó lè yé wọn. Ẹ à ń wí ó ń pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fake ni.
3: Mo mọ̀ pẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo mọ̀ pẹrẹ wọn gbà kejì ọlọ́run.
2: Kò pẹrẹ o.
3: Nǹkan táwọn náà máa ń sọ.
2: Ó sọ yìí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
3: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
1: Ago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́jọ́ Friday. Sabẹ́ẹ̀kù

0: iṣẹ́ òjọṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbara àdọ̀tun tó gbàgbóró kan. Free Dayton Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dayton Energy. Darí ìṣàkóso rẹ.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
2: Agogo iṣẹ́ agbára yẹn tó ti kò 72 hours of God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bọ àánú. Lágbọ́jọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15 June 2026. Àkòrí tí ọlọ́run fún òlíẹ̀ mẹ́ta, ìwé òjòbára sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Deborah fire state. Èmi yóò sì máa kókòrò àjẹnuru wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní í ṣá ṣe dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí jásùn. Bí wòlíì ẹgbẹ́ẹ̀tọ̀ ìwé òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Àjọ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ lọ́kọ̀ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ yìí ni kẹ́ ẹ máa bọ̀ ní kìlómítà 80 Mercy Camp Lending yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
4: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe, síbẹ̀ wọn ò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking, we are always there for you. Real phones a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
0: Iṣẹ́ òjọṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbara àdọ̀tun tó gbàgbóró kan. Free Dayton Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dayton Energy. Darí ìṣàkóso rẹ.
5: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
6: Ìkan tèmi kàn fẹ́ nínú bí mo ṣe wà yìí ni ìwà láti wá sọ kọ̀kan tayọ yìí pé tí ò yí àwọn ẹlòmíì.
7: Nípa
6: ṣe àjàbá kó lè yé wọn. Ẹ à ń wí ó ń pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
7: Mo mọ̀ pẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo mọ̀ pẹrẹ wọn gbàkejì ọlọ́run.
6: Mo pẹrẹ o.
7: Nǹkan táwọn náà máa ń sọ.
6: Ó sọ yí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
7: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
5: Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sábẹ́ẹ̀kù

0: kose en tun mede ayan be en tun mo pa lowo en tun ba mu mele lowo lomo nkan tin so awon tun le ma tumo oro ni awe eyan to ye dada eto e lo fi je pe won ni ka ko bi fun sika ko fe nu ara re wure en tun ba mo ojo ogun ba e o na lo to lati pa bi yo abedun re nire ba mi akabo pada lengba ta ti ni pe kaye mi mo ba baje e panu yin mo le to je pe o da lori bale bi kan to je po na lo tun je eran gbe o wa fi orin o fi bura re ni asiri e ja ya baraba e ta paju ba re lekan ki a to lo si ojude oja mo ni pe ta ba ti de wi pe ma fi ibere ti e dance ori ta ko ilu jera kini yoruba n pe ni otita otita otita kini yoruba n pe ni otita kini yoruba n pe ni otita e lo sori ta kwa ilu jera Facebook e se wari 32fm 949 fe yin e otita kini yoruba n pe lotita ati pe awon apa abo ni won tin pe lotita nile yoruba kini yoruba n pe lotita apa abo ni won tin pe lotita nile yoruba ibere ti e danu e ji ko ma wole ni koli koli e me wi pe en to ba koko wole o na ni a mu ti e nibe o ya ba mi a ko pe ibadan ko gbo ti se re
1: akọpẹ ìbàdàn ọgbọ ti ṣe nípò kó sì ra fara mọ dídá tọlọ ń dà kọmọ ọgbọ ti ṣe rẹ iṣẹ ìṣí yìí mọ kọmáyà kọmọ ìkíni
0: kọmọ ìrànà
1: ọràn débi pé àkútsẹ gan pọnbélé ni
0: níta ni
1: ọkùnrin ta wí àgbàkọ ẹyin ọpẹ ní máa ń ṣe jẹun tọ́ba ti ṣiṣẹ́ àgbàkọ ẹyin yìí sọmọ pé ti ń ṣàgbàkọ ẹyin kó tó wá rí jẹun àmì ìdí dájú ẹ
0: bẹ́ẹ̀
1: pé tí ẹyin tọ́ba kọ tí ọba ti pọn lẹ̀ àwọn ò ní sanwó iṣẹ́ wa mú gidi kí wọ́n á lò dé kí ni ilé ayé wa lè tó báyìí ọ̀bọ̀rú ìgbà kàkà kí ó rán ọ̀rọ̀ rẹ̀ àtojúbọ̀ látàn lọ́wọ́ a máa ń ṣe
0: àtojúbọ̀
1: lọ́ba lè oko ń jọ kan pàtó dé oko kí ló bá ó ṣẹ́gun ọ̀pẹ ó ti ń kí ó ti ń kọ ọ̀pẹ ó ti ń kọ ó ti ń kọ lórí ṣíṣe o bóyá lọ́ba gun ọ̀kan ìgbà ń já ṣùgbọ́n tó ń mánéjì ẹ̀ ọ̀tá kọ̀pẹ́ ni àwọn ọmọ ogun náà bá dé
0: níbi tó ti ń gun ọ̀pẹ́
1: níbi tó ti ń gun ọ̀pẹ́ ó sì mìnì gọ wọn ò bá wí o wọn ò dọ́dọ̀ rẹ o àwọn ọmọ ogun yìí wọn bọ́ inú oko wọn wàṣù sọmọ pé àwọn ọmọ ogun ni sèǹtì wọn jẹ wọn wàṣù wọn yàgbàdo ò ń rí wọn wọn ò rí o ó sá ń yà lẹ́nu ńgbọ̀ ya wọn tún á débi ó tún gbé àpò kan sí oríkọ táwọn tó ń pè lóríkọ
0: mímọ
1: táwọn fi nǹkan kọ nǹkan oríkọ ni nǹkan igi tá a gbé akan èso mọ àbá àríkùkù tẹkan lára rẹ àwa fi kọ oríkọ ni wọn bá sì wọn débẹ wọn tú àwọn ọmọ ogun wọn tú wọn ogun ìbàdàn wọn tu àwọn ogun yìí àwọn ọmọ ogun rí wọn tu àpò yìí wọn àrí nǹkan kan bẹ wọn sì ń lọ ọrí olùkaràn àwọn oní àpò olùkaràn.
0: Mi ma olùkaràn.
1: Wọn ayẹ náà náà lọ kánra ara rẹ. Ọba yanu koto dípò kó ni awọ bọ́ sí lẹ́nu ọba bẹ̀rẹ̀ sí. Kí a ní dún ní òkè wá ní. Bí àwọn ọmọ ogun náà sì kí wọ́n rí kọjá lọ, akọ̀wé ìbàdàn fi gbé ta tó wípé ogun kò tó pò ogun kò tápò lọ́rùn kò tápò tọrùn ọ̀pẹ o. Wọ́n ń lọ ìbàdàn fi gbé ta ó wípé ogun kò tápò tọrùn ọ̀pẹ o. Tàwa ní ń tọ̀rọ̀ ogun ọ̀tápò kò tó tọ̀rùn ọ̀pẹ o. Ṣọ́ọ̀ṣì wọn pé wọ́n ti lọ wọ́n ti yẹ àgbàdo on ti washu on ti nlo tawani olukana ti ti ton wi pe ogun ota ko ta po ko te won pe on ba wo ke won ba ba akatabu ah iwo ni aya ma so kale olorun so ah zombo bo se wiwo bo se gigi won wo dele ele lope o an tin ba kadabo ope o ma ri pe kini yi ma sere abango manso manso bo so ri so si so ti o so bayi pam o won do bo si won lu won tele se won iwo iwo lenu e ti gba oro o ri pe o ayi awon okuri o tele kuna re do fira re wo do fira re pe nkan an si ri oni won sa lu lu kulu won gba ngba ku gba bayi ni won ti mu akoko e badan le ru o nitori oro loro ti ko kan to nda si on lo je ki awon agba ma pa lo pe akoko e badan ko gbo ti se oni ogun ko to ko tapo e ko tapo torun ode won ah oni ogun tapo torun ode won nlo o
0: eh adimo pe gbo ti e tare ni la gbo to ba je wi pe bi awon jagun jagun bi won se ye apo ewo ti won ti kon ti won ko ti won ti lo ti won loko loko ti ko ba soro ni ko ni ri ban fun
1: ko si nkan kan na apo re na o apo se ogun atapo torun ope won lo
0: e seun mo so le kan pe owe kan na nbe to je mo we ohun sugbon mo ti mu wa ninu awon ibeere mo ti ko sinu awon ibeere ti eyan ale ti e lanfani lati pe kelu lati dahun akoko ti wa to bayi lati beere beere lowo ba mi be akoko ti to na te na te mu beere te lanfani lati jebun e mo gbagbe mo lo sori sa kwa yulu chera Facebook e se aware 32 FM 949 fe yin e fi awile yin e fi sowo sibe e lori ibere ti mo bere ki la n pe ni otita otita otita ati pe ninu eya yoruba awon iluwo ni won pe nkan ohun lo tita e mo gbagbe o bi e ba pe ogun te pe gbelegbe eni to ba koko dan ibere ohun ona ni afun lafun lafun lafun lafun ati pe iluwo wa ni iluwo ni nile yoruba e o pin si bere meji meji ni o pin si ba ki won pe lo tita iluwo long pen kong lotita.

0: Ojo Potin Shana YYY 0705-5049-0809-7049. Ilo Kere plus 2349-06-2049. Ekason.
1: Ekason Ekwiti.
0: Esheru konye ati te tinkwe.
1: Isola lunko lati yemetu.
0: Isola lati yemetu. Lati yemetu isola lati yemetu. Mi ni ke so e farabale o mi ni e so ori ta kwa iluja ni ke lo ofisi mi ni ke so mi ni ke so e lo ofisi Facebook ni Facebook ni Facebook ni mo ni kun ofisi nbe awon ti mo ni Facebook ni ki won fi down so wo si e mo mu pe mo e lo si Facebook e lo si 32 FM 949 feyin e lo ofisi be e lo ofisi be ah o le beti 0705-5049-0809-7049.
1: Ekason.
0: Ekason, Fana. Oruko yan ti tin pe. Akinlatido. Akinlatido. Eh, owe ti mo fe fun yin, ma so otako. Se ngbo? Se ngbo? Oya.
1: Wa pelu
0: mi. Oya, mo ni mo ti bere bayi o igbara labura
2: in response o
1: eleke buza gbe lenu
0: e wa pelu mi oya en ti mo so yeyin hello en ti mo so ti ko ye won mo ni pe owe yi pe ma so eyo kan ma so eyo kan ma pa owe eyo kan e wa so meji mi to tako oro mi o ti ye won dada.
3: Wọ́n náà sọ kó yẹn.
0: Mo ti sọ ti bí bá sọ náà nù, wọ́n ti kúrò láfẹ́fẹ́. Ẹ tẹ́lọ̀ mi bá wà lẹ́. Ẹ kásán.
4: Ẹ
0: kásán,
4: ìpanla.
0: Ẹ kásán, máa. Ẹ kú ètò. Ẹ ṣe orúkọ yẹn àti tẹ́ ti ń pè.
4: Orúkọ mi ni abilékọ Oyèrò Nfẹ́ láti ìlú Awẹ́.
0: Ẹ mú béèrè.
4: Ẹ fún mi ní ìbéèrè kẹfà. Bá mi ẹ kú ètò.
3: Ẹ mọ̀ ń lẹ́.
0: Ìbéèrè kẹfà bí. Oya ma fun yin lowe kan e wa so meta mi to tako
4: ah ala tako to
0: ke le wi
3: owe ala tako
0: le owe ala tako ni
4: ah
0: eh
4: onowo de
0: loni
4: oya
0: eh nto wa lojo pon bi te munu oya o omo layole
4: omo layole
0: omo layole yo bo ni pe ni omo sin lo bi ma
4: ọmọ ni
0: o sin
4: ẹni
0: tí o sì bí náà
4: ọmọ ni
0: o sin. Ẹ ìtumẹ̀ ìpàlẹ̀ lẹ́sàn ẹ sọ mẹ́ta mi tó tako epo ọmọ láyọ̀lé tí bá nìkan láyọ̀lé kẹ̀wé nǹkan tí ọjà mọ́ nǹkan kan tí ọ̀fẹ́ ní wúlò kò láyọ̀lé yá ẹ̀yàn lẹ́gbẹ́kẹ̀lé.
3: Ẹ wá tó ní tara mínítì ẹ̀ náà.
0: Ó ti lọ ṣé rí ikú ọmọ nípa ìtàlẹ̀ tẹ́ ẹ sọ ara ẹ̀ náà ni. Nǹkan kan náà ni òun àti ọmọ láyọ̀lé torí pé wọ́n ní ọmọ láyọ̀lé láyọ̀lé bígbà tí wọ́n fi tàbùkù ọmọ ni ikú ọmọ nípa ìtàlẹ̀ pé bó bá ṣiṣẹ́ náà yọkù ikú ọmọ náà ni ó tùkún ṣùgbẹ́ yìí kí fún yín ní àpẹẹrẹ pé ọmọ láyọ̀lé bí àti pé n tí kò fẹ́ ní wúlò kan ṣùgbẹ́ yìí tó takọ ni pé irọ́ o ọmọ wa láyọ̀lé o n tó wá ṣe ni pé torí pé bí àbá sí nílé ọmọ ẹni ní ìṣẹ̀lẹ̀ dé ni àbí pé bí aláàdì bá kú ọmọ wọn ní jogún ẹ̀bùn bí wọ́n bá bú ni ní kọ̀rọ̀ téèyàn bá sí bẹ́ẹ̀ ọmọ èèyàn ni ó sọ fún yàn ẹ tún lè rí pé nítorí kí odi ó lè bá gbọ́ràn la fi ń sọ létí ọmọ rẹ̀ ṣé àwọn pé ó ti tako ọmọ ọ̀láyọ̀lé bígbà tí wọ́n fẹnu tẹ́ńbẹ́ lọ́wọ́ pé ọmọ ọ̀láyọ̀lé ṣùgbọ́n bí odi ó bí kéré dí ó lè bá gbọ́ràn la fi ń sọ létí ọmọ rẹ̀ ìwúlò ọmọ nu etí mò ń sọ nu.
3: Wọ́n
0: ò gbẹ́yọ kan kankan.
5: Ẹ̀lú
0: ẹ kásán.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
5: Abilékọ Akóre Dédásọ́lá látàgò Lóńdè Ìbàdàn.
0: Ẹ ṣeun máa mi.
5: Máa mi mo kí yín ẹ kú o.
3: Ẹ
5: máa ma ṣe ẹ pọ̀
3: sí o. Ṣé Ẹdùmarè.
5: Ọyá fún mi ń béèrè kẹjọ.
0: Ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ. Ọyá tá a bá torí gbígbódì.
2: Song Association. The rules are.
0: Hello.
5: Ẹ ń gbọ́ o.
0: Ẹ gbọ́.
5: Ọyá mo ti ń gbọ́ báyìí.
0: Mo ń bọ̀ lọ́dà bí mo fẹ́ báyìí mú kinní òǹkà ní kọ́ńbà dàbí wípé a fún.
5: Báyìí tó ní wọn gbọ́n mọ́ta rè.
0: Ìtorí òǹkà ó ṣe bákan bákan. Mo fẹ́ mú kinní òǹkà. okan o ti si o da kini o se back back
3: wa ni jo ni wo ni jo
6: o bere nu fala
0: e wo nu mi bere ti na mo nse o se mo yi pe obin
6: mi ka de mede lowo
0: o ya o ti e bere bye eh o ya ele ma fun ni ewu eya wa so meji e ti o tako ko si gba ta da so ta ri le fi wo
6: igbara la bura ni igbara la bura ko si gba ta da so ta ri le fi wo
0: o ya opeyo kan
6: o se mi ni fi kun ni
3: e fi kun
6: eh aso la re o na so
0: ah iro ni
6: I like it.
0: Bi meji to tako ni mo so to tako
6: emi o ma to tako nbe mi
0: e no eyi na ti so e so eyi to tako
6: demo ti so to
0: tako eyi na wa ni pe ko si gba
6: wa ni ko to tako ko ba le fun mo mi
0: mo ti gba male male
6: mo ko ti ma fun lati bi
0: male mo yi male
6: ba mi mo ki jare
0: e se sheri inti won so ni pe ko si gba ta da so ta ile fi o ba mi won wa ni pe igbara ni a nbura se won pe yi ti won so o tako yi temi fun won won gba yun ba ti bo ni pe ojo ta ba ri bi ni bi wole won tun gba ba tori pe o tako ko si gba ta da so ta ile fi ko si gba ta da so ta ile fi won suro pa pe ka se suru pe gba to ba ya nkan da sugbon ojo ta ba ri bi ni bi wole kia loju ese ka ma gbegbe se o ni tan so yen nti mo nso nu awon owe mi wa se pe o takora won ta ba wo dada e ka san oruko yin ati bi te tin pe
7: kola ke pelu lati makola
0: e mu number
7: kerin
0: o ti bere ni gbele me to gun opa

0: alubata nrẹsẹ jabata onílùú dùdùn fìdùnnú pòwe àgbọdùnú bẹẹ alúṣẹkẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
3: Básìkò ẹ̀dá o sì lo
4: ọ̀rọ̀ pèsè ayé oníkọ́kọ́ ìná.
5: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lè yín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kinní yìí, ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
6: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
5: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
6: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara, pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan, ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó méèkì ẹ̀ ṣe méèkì.
5: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí, ẹni tí wọ́n sábà jẹ́ náà ni sogundogoji, ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global?
6: Eléyìí ò kì í ṣe sogundogoji, ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Eléyìí ṣètò gbogbogbòjì rárá.
5: Bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
6: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí, iná ni a máa fún láǹfààní. Ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára 20 àkọ́kọ́, tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira. Ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí, a máa fún èèyàn 20 àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
5: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó, ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀?
6: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó, tí ó fi máa rán owó ńṣẹ́, tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ni tó yàtọ̀ sí sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
5: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà. Ṣé sẹ́mínà náà la wà fún ní iléeṣẹ́ The Essence Global?
6: Eléyìí ò kì í ṣe sẹ́mínà, pure business presentation leléyìí, business briefing ni eléyìí, kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi, ṣùgbọ́n business briefing leléyìí.
5: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global, bó la ṣe tá a tọ̀ ọ́, ẹni á pe nọ́mbà kan, kí ni nọ́mbà náà?
6: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
5: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
6: 09075101004.
5: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe sogundogoji lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí.
6: Rárá o, eléyìí ò kìí ṣe sogundogoji rárá.
5: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
6: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
5: So is this not Ponzi scheme?
6: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
5: So how do we join the Essence Global Project?
6: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
5: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
6: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
5: So how do we join the Essence Global Project?
6: By mere sending your name and your location to this very number that I want to call now. 090-7510-1004.
5: The number again, sir?
6: 090-7510-1004. 1004.
5: Anfani nla ni won na ti gbo yi lati ile ise the Essence Global Project. Won le yi ki ise sogundogoji be ni ki ise talagbeda. O ni loko mo eyan kan wa be eyan meji wa. Ko to di wupe won na o ja anfani to si dolowo doloro ti won na le ma fun eyan to kuro ninu kosikosi. Gbiyanju ko pe number yi ko le gba itoni lori bo ti se darapo mo ile ise Essence Global Project. Oju opo nle kan si ni 0907510104 0907510104 e seun o
7: ma wo mi bi mo se fe yin
8: mo n gba ka ti tu efe
9: 32 fm 94.9 we play the greatest hits of yesterday today

0: Express. Opopona Marosi Ojo ni Louis Baden wa Kalesi. 081-8548-1113.
1: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀n bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
2: Agogo iṣẹ́ agbára yẹ kó ti kò 72 hours with God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lágbọ́jọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta ìwé ojúmọ́ rà sọ́jú orí afẹ́fẹ́. I will rebuild the Devourer Fire State. Ẹ̀mí yóò sì máa kókòrò àìdánirú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní í ṣàṣe dànù mọ́. Mímọ sẹ̀fún ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí já sí. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojú bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ láàkọ̀ ọ̀pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80 mẹ́sì kàmpẹ́lẹ́ dẹ́yẹ nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹjẹ́ nínú jáde.
4: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. 500 naira péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
5: Lọ́sẹ̀ yìí lórí Sabẹ́ńkò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
6: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wà yìí ni ìwà láti wá sọ kọ̀kan tayọ wípé tí ò yí àwọn ẹlòmíì.
7: Nípa
6: ṣàjàbá kó lè yé wọn. Àwọn ohun péré lọ́lọ́run péré nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
7: Mo wà péré àwọn lọ́lọ́run àbí. Mo wà péré àwọn gbàkejì ọlọ́run.
6: Mo péré o.
7: Nǹkan táwọn máa ń sọ.
6: Ó sọ yìí pé òun àtọ́lọ́run máa jọ ṣe meeting.
7: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikirayin the barrister.
5: Aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sábẹ́ẹ̀kú pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú. Aṣẹ́jú ní ká gbé sí rédíò míì 32FM ti wà òkè.
8: So ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí ẹ tún káàbọ̀ padà sí ìkànnì 32FM 949 Laughter House Premier Hill Mokola Ibadan. E check in fawon eyan bi melo kan si koni kaluku so ti enu. Hello.
9: E ka san wa.
8: Daddy mi e ka san sa.
9: Emi ni comrade Adeju le omo loro latapete.
8: All right, my comrade, Aluta continue. My comrade.
9: Yes sir.
8: Mo gbo yin sa.
9: O yen lori kini.
8: Bẹ́ẹ̀ni.
9: Ṣé yìí tó ń ṣe kò dáa rárá wà? Ẹlú ẹ̀ kejì wa ni pé tẹ bá wàdí irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn. Yàrá ti obìnrin tí ó káńtà àgbẹ̀rẹ̀ tó dàgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ibú kúrò rèé.
8: No no no no kò sí ẹ̀kan wá. Àmọ́ ṣe mẹ́pà bá gbé àmọ́ tó ń là kọjá. N tó ṣe ṣó bójú mu àbí kò bójú mu òun ni mo fẹ́ kẹjẹ́ kájọ sọ.
9: Kò yẹ kó ṣe bẹ́ẹ̀ rárá.
8: Ok, kò yẹ kó celebrate pé ẹ wá bá mi ṣàjọyọ̀. Mo fi èmi àtọkọ mi fi ìwé ìkọsílẹ̀ fúnra wa. Ẹ wá bá mi dúpẹ́. Bóyá tẹ bá ń bá mi dúpẹ́ bóyá máa sọ ìrírí mi. My testimony.
9: Ẹ ṣe
8: sá pé wọ́n lóore. Wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Lábẹ́ àsíyá bó ti wù kó rí tó. Tẹ́lọ́síwà lójúde lọ́hún pẹ̀lú mi 070 okay eléyìí tó ti pop up. Hello. ẹti wọlé ẹ bá mi sọrọ sókè ẹ káàsán ma.
10: Yes ma, in ten woman yẹn ṣe ò dá o.
8: Yes ma.
10: Ẹ máa bẹ tó bọ̀ mọ́.
8: Ẹ ṣe ẹ ṣe. Hello.
11: Hello, ọmọ mi lórí afẹ́fẹ́.
8: Mo wà pẹ̀lú yín sá, ẹ káàsán sá.
11: Ìyá mi ẹ kú ètò ọlọ́mọ wà pẹ̀lú yìí o.
8: Àmì àtẹ̀yìn náà sá.
11: Ibi tí ògùn níbi kò ní takú sí pé òkè òkè ọ̀sán ní ẹ̀ma lọ sẹ́ni ẹ̀kọ́ ọgbọ́n gan ọdẹ kan wà pẹ̀lú yín. Sẹ́ni tọ́gbọ́n gan yẹn ti ẹ mọ̀ bíi àṣẹ báyìí ṣe rè o. Torí bíbélì kan sọ pé nígbà yìí bá lọ tó pẹ̀ ó ní oríṣiríṣi láwọn kan gbọ́.
8: Bẹ́ẹ̀ni.
11: Ara ìpàṣẹ ni ayé ìyẹn o. Gbogbo àwọn tó bá ń sọ pé ó tẹ́lọ bí nǹkan tó kù ní ṣíṣe nǹkan tó dára lọ. Tó ẹ máa mẹ́tò bọ́dọ̀ wà pẹ̀lú.
8: Ṣé ẹ rí kinní fọ́nrán yẹn ni sà? Ẹ rí fọ́nrán yẹn. Mi ò rọ̀ àwọn bóyá wọn rí. Hello.
12: Hello.
8: Mo wà pẹ̀lú yẹn kásán.
12: Kásán máa kó ètò.
8: Ẹ ṣe sà.
12: Mo rí níjẹta mo rí.
8: Ẹ rí ìjẹta.
12: Tọ́ta bàbá mi tọ́ta gbogbo nǹkan síbẹ̀. Orí bẹ̀rẹ̀ rẹ.
8: Ẹ ṣe. Ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀tẹ̀ lómìn. Ẹ jẹ́ fún èèyàn méjì péré láyè sí. Ó yá ìjọba mi náà bá mi náà gàgbé. Hello.
13: Hello, mo mi wa.
8: Mo wà pẹ̀lú yín sí ìsà. Ẹ kà sán mà. Àmì.
13: Ẹ wo, mo mi wa. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ bá yẹ rí nǹkan tó bá ń ṣe ní mi ráyè èké ìwọlé mi.
8: Mo máa ṣe
13: o. Bẹ́ẹ̀ tí mo kó òní ilé ọkọ.
8: Bẹ́ẹ̀ni.
13: Mo ń dúpẹ́ fún Ọlọ́run ni. Mi regret ọmọ mẹ́rin ni mo bí ọkùnrin méjì obìnrin méjì. Mọ́mì. Ebi máa máa pa mí báyìí. Má ní hà. Bàbá mi. Ẹ̀bí ga jù wa. Má ní bí ń pa mí. Á ní ìwọ tó ti mọ̀ kankan.
8: Kábíyèsí.
13: Á ní mo kàn ẹ́ wá ni.
8: Ha.
13: Ó ní wàá jẹ bàbá àyà.
8: Kábíyèsí.
13: Ó ní gbogbo nǹkan tí wàá tan ọmọ mi àti ìwọ ṣe fún mi. Ó ní gbogbo ẹ̀ ni mo máa sọ yín lẹ́kàn. Láti 1990 látijọ́ mára bọ̀ o látijọ́ fẹ́ ra.
8: 1990 kí lẹ pè mà.
13: 1996
8: láti fi ọkùnrin yàn. Àwọn náà dẹ̀ lẹ́bí wọn mẹ́rẹ̀ẹ̀rin fún.
13: Olú ọdún ìfàdí mi bá jù ní mo fi bí ni mo fi lóyún akọ̀bí mi mọ́ mi. Mi ì lè tàn yín. Ibi tí mo gbà ni mo wà tí mo fi bá yín sọ̀rọ̀ yìí ò bọ̀ tí mi ì rẹ́ẹ̀sì.
8: Àwọn ọmọ yẹn wá ń kọ́ mà. Àwọn ọmọ tí ẹ kókó ń bẹ́ ń kọ́.
13: Oníkálukú wà ní àgbẹ̀ ilé tó wà ní sukú ṣe wà ní sukú. Tó bá wù wọn náà máa ń pẹ́. Tó bá wù wọn náà ní pẹ́.
8: Ṣébi nìkan ló fi pa yín ṣé wọn ò ná yín?
13: A ń nàní tó jẹ́ pé gbogbo àwọn aládùúgbò àjáde lọ́tùn ló fi àwọn èèyàn wa máa dáhùn pé ìwọ ọmọbìnrin tó ní ìyá tó ní bàbá ní èdè ìbálẹ̀ bàbá àti ìyá ẹ̀ lọ.
8: Ẹ jọ mà mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín mà. Nígbà tí ẹ kó ń bẹ̀ tẹ́lẹ̀ kó ń bẹ̀ tọmọ mẹ́rin mẹ́rin yẹn tó bá jẹ́ pé bóyá ẹ ní orí ọ̀fẹ́ láti lọ ṣe Thanksgiving ní church àbí ẹ ní orí ọ̀fẹ́ láti give testimony mà ṣe máa ṣe.
13: Mo máa ṣe nínú yàrá ibi tí mo wà. Mo máa ṣe olúwo ṣe o.
8: Olúwo ṣe o tó jẹ kúkú yà.
13: Tí wọ́n dá ìṣó ògùn tí mo ṣe ló dàlẹ̀ mi lórí. Olúwo ṣe o. Mo máa dúpẹ́ ọmọ mi. Àtàn tí ẹ rí àwọn single mother kan máa ń yàlè yẹn. Kò dìgbà téèyàn bá tó yàlè kó tó rí àánú gbà.
8: Kábíyèsí.
13: Ní ìyàlè mi ìjọkọ o láti 1990 sí ìjọkọ mi di Ìbàdàn. Ọkùnrin kan kò gbó sí mi rí o.
8: Hallelujah.
13: Mo máa ń sọ ní gbogbo ọ̀nà. Tí náà bí o tún ṣe dádúró yìí ni ìjà kọ́kùnrin kankan sí mi látọ̀wọ́ Ọlọ́run mo ń pé pé.
8: Ẹ máa sọ ọmọ ọdún mélòó mà.
13: Mo ti fẹ́ fẹ́ 50 years báyìí.
8: 50.
13: Yes, mo ń wá.
8: Ọmọ ìlú wo ni yín mà?
13: Ọmọ ọdún ṣe ìsinmi.
8: Ọ̀ṣun. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run sọ mẹ́ni yín kó ń bẹ̀ láàyè tí ẹ̀dẹ ni àgbégbìn á dá àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn sí. Èmi ò mọ̀kọ yín rí o. Ọlọ́run á fọwọ́ tọ wọn lọ́kàn. Tí Ọlọ́run bá yí wọn padà tán bá wá di general overseer tọ́lọ́run ti gbà wọ́n sọ́dọ̀ ní ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń fèdè fọ̀ tán ń ṣiṣẹ́ ìyanu. Ṣé tó bá ṣe pé káwọn pẹ̀lú yín parí ìjà ṣe máa fààyè ìjà pé parí sílẹ̀ mà.
13: Mọ́mì tí mo fi máa kú mi lè bọ́kùnrin gbé mọ́ láyé.
8: Kábíyèsí.
13: Mo fi máa ń sọ fáwọn ọmọ ìrìnpẹ́ tí mo bá kú. Tí ó bá sì kankan tán lè sinmi sí ká mọ̀ pé ní ìfámílì ọkọ̀ kankan. Ká lọ sinmi àwọn mẹ́rẹ̀ẹ̀rin.
8: Kábíyèsí.
13: Hospital General.
8: Torí ń tọ́jú yín rí ni o màmá.
13: Yes, màmá mi wa.
8: Má ṣe o. Ó máa ṣe o.
13: Mo tó fẹ́ mo wà bí mo fẹ́ bá yín sọ̀rọ̀
8: yìí. Ṣé ní nọ́mbà mi lọ́wọ́ mà? Ṣé nọ́mbà mi wà lọ́wọ́ yín?
13: Ní nọ́mbà yín mọ́ mi wa.
8: Torí sí yín máa fi nọ́mbà mi sílẹ̀. e kon test mi emi a pe yin pada tori te ba pe mi
14: yes
8: silence ifo mi ma wa mi o ni igbe sugbon e test mi
14: yes
8: whatsapp number mi na ni emi pelu yin ni oro ta jo fe so o sese ki gba yin lalejo te ba fe ka ti ejo foro do mi toro oro mo fe ke ba mi fi oro ara yin tun ko awon eyan leko e se ma mi e se ma e se won ni ohun oju ri laye enu ko gbodo so enu ko gbodo so enu ko ma gbodo so igba un yi o oluwa ye mi si olorun ni kin yipo pada mama yen lo soro ara yi o ohun lo soro ara yi o won ni lati 1996 won ni oko awon nu awon bi kuku bi yiye won le bi ogaga fowo meke abere si ni pa won lo ni fofofo ta le bi ti pari ah victim of ebi pipa ni mi ni awon ogba kan ti mo nla imoru ojo koja eyin eyan ko ti isaye who is going to be my last caller for this part of to ba je iwo ni e je ngbele soke hello
15: hello mommy e ka so ma
8: mo wa pelu yin
15: e pele ko eto ma
8: e se
15: adara fun yin ko jesu
8: ami
15: Mami nkan ti omo obirin yen se tori wi pe ohun ti fi olaju bo
8: e se
15: o je ka riyan ma so wi pe nkan to se o da
8: eh
15: e gbo mami to so to ni nsin ki o ma la nkan ti o da koja ninu okunrin ko ma de ba adupe nigba to ba bo ta nle
8: eh
15: tori wi pe ohun lo mo nkan to na koja si o ta lo de ko yo ninu ewu yen to de gun ri bo se mo ri pidi si lati gbo opolopo ti won ku sinu idigbe yawo nibi lulu nibi oro buruku nibi wahala ori siri si lati gbo eri to jade ohun to fi olaju to fi bo ohun lo je kawon eyan ma so wi pe nkan to se o da nkan to se ni temi o to ba je emi ni ri won le se lati se to mo ti
8: atodo yin ni o yes ma eyin ara ile eje kin so nkan kan fun yin seri n so ba wu ke eyan se laye omugodi ogbon owo olorun ni ologbon wa pada di omugo owo olorun ni sherry n to se yen emi o ndayan lebi o nitori mo study obirin yen daada n to gbe lowo yato si nkan ti mo gbe lowo o mama to ba wa soro tan yi bi mo se gbe won wo ka ni pe won ri family to le support won eje ka gba pe boya won wa lati ile en tori jaje yato si pako eje ka gba pe boya owo wa lowo won mo mo wi pe won ara nkan lati fi dupe lo si church idupe to ma dupe re o wi pe oke ta lagbara gun so mi hele ye oke ta lagbara gun so mi hele oluwa ye si ohun lo lorun mi mi gun ti okoku si be oke ta lagbara gun to mi hele e wu awon ti oko ti na to ti ku e wo awon ti iyawo na ti gun pa loju orun ton ti ku en to e ku e mi abi kile n pe where is she today mo legbon kan loke bola oko e kokko no fo loju kan as if that was not enough be 2 or 3 years ago ti mo ko pade enikan pe ah sister mi lagbaja ba enko oh olo ti ku mo de sun ekun awon yan ba ni mama

0: Stay tuned to 32 FM 94.9. 32 FM
1: 94.9.
2: Bẹ́ẹ̀ mo tó dúró kì í ṣe dídùn ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì Adẹ́nìpò Sonu Laughter House Orí Òkè Tété Premier Mọ́kànlá Ìbàdàn.

0: lẹni ọdún méjìlélógún ó wù kó dúró sínú kọtí ẹgbẹ́ bọ́ọ̀lù ti Barca ní sáà tuntun tá a fẹ́ mú ṣùgbọ́n bá a ṣe ń gbọ́ wọ́n ní àwọn olólùfẹ́ Barca àti àwọn ìṣàkóso ń bẹ̀ gan wọ́n dàbí pé iṣẹ́ rẹ̀ kò fẹ́ tẹ́ wọn lọ́rùn mọ́ ṣùgbọ́n wọ́n tó gbé lórí ló ń jáde láyà pẹ̀lú fún àwọn tó jẹ́ pé àwọn ló ní fi àtìrà gbá bọ́ọ̀lù ọ̀hún láàrin 50 mílíọ̀nù owó euro ti sí bílíọ̀nù lọ́nà 80 lówó tí wọ́n sọ wípé ó lè gbé bádé kúrò nínú kọtí ẹgbẹ́ bọ́ọ̀lù Barcelona nígbà tí ẹnikẹ́ni bá ṣe tá àti kówó lé lórí bá a tún wá ṣe ń gbọ́ròyìn pẹ́tọ́nẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ mo ní pé jàre kwansa ó ti iná ti wọ̀ láàrin òun àti kọtí liverpool lórí bí ó ṣe jí agbábọ́ọ̀lù wọn sánsan torí pé owó bẹ́ẹ̀ bá ti gbé fún atára fún aláyálò a lè rà tán tó ń bẹ lórí ẹ̀ láti inú kọ leverkusen wọ́n ṣe tá àti tọ́ bọ̀ bí táwọn wò nísìnyí ni pé wọ́n ní owó tí yóò jẹ́ kí ọkùnrin yìí kó dúró sílẹ̀ gẹ̀ẹ́sì gangan ó lọ bí mílíọ̀nù lọ́nà 50 ó lé márùn-ún owó ti pọ́ùn ni kìí ṣe euro lásìkò tá à ń sọ̀rọ̀ ní iná ti wọ̀ láàrin agbábọ́ọ̀lù àti agbábọ́ọ̀lù liverpool bá ti ṣe ń sọ̀rọ̀ rẹ̀ Newcastle United àti Everton náà náà sọ pé àwọn ṣe tán o agbábọ́ọ̀lù lọ́wájú ikọ̀ ti Arsenal ẹni ọdún 29 ìyẹn Gabriel Jesus ni a ti ní ẹ ṣe tán láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún kọ́ darapọ̀ mọ́ wọn tó lólòótọ́ ni ìròyìn ń gbé o wípé ọmọkùnrin náà wá ojú ọ̀nà láti dájú pé òun rẹ́sẹ̀ wa lè mọ́ agbábọ́ọ̀lù déédéé kọ́ mọ̀ jẹ́ pé pa ni ó parẹ́ nǹkan ti samba torí rẹ̀ Brazil ròyìn jẹ́ kó di mímọ̀ hàn àwọn káràkátà mi kéékèèké ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò ní fún alátàsìkò nígbà wá láti mẹ́nuba wọn èyí tá a tún rí gbọ́ báyìí ni pé Eduardo Camavinga ikọ̀ Real Madrid ti ṣe tán wọ́n lọ wà lára àwọn agbábọ́ọ̀lù tí wọ́n gbé lórí igbá pẹ̀lú bóyá jẹ́ pé olùkọ́ni mi ó ti dé sínú ọkọ̀ náà owó tí wọ́n gbé lòun náà lórí kìí ṣe ń tọ́ pọ̀ fẹ́ bá ní ṣẹ́jì tó dá lọ́wọ́ mílíọ̀nù láàdọ́ 50 sí mílíọ̀nù lọ́nà 80 owó euro lowó tó gbélé agbábọ́ọ̀lù láàrin gbogbo ọ̀hún ni a gbélé lórí à ń gbọ́ wípé ikọ̀ ti Manchester United wọ́n ń fìfẹ́ hàn láti gbé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Faransé bíbẹ̀ ni bíbẹ̀ kọ́ ó dìgbà tí wọ́n bá tó sọ̀rọ̀ tí kìíní ọ̀ tó yanjú ná omi ìtún ni tí a ṣe ń gbọ́ láti inú kọ́ Tottenham wípé Japan Leo tó wá sígbà láti inú kọ ti Bayern Munich wọ́n ṣe tán àti dá dúró lábẹ́ olùkọ́ni Roberto De Zerbi eléyìí tó gba iṣẹ́ nígbà tí sáà ń tẹnubodò tí kò sì jọra wọn owó tó ń bẹ lórí ẹ̀ náà pé a lè rá padà tí ìnà bá wọ̀ láàrin wa ìyẹn lọ bí mílíọ̀nù mẹ́rin ó dín ní 30 owó pọ́ùn gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ Fabrizio Romano tó tún ju eléyìí lẹ́ẹ̀kasà àgbà ní tá a sì ń gbọ́ ni wípé ikọ̀ Manchester United wọ́n ti fẹ́ sọ Fernandes wọ́n di méjì gẹ́gẹ́ bá ṣe ń sọ lórí ètò láti bí ọ̀sẹ̀ kan Matheus Fernandes ni wọ́n sọ wípé ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ láti dájú pé ó darapọ̀ mọ́ ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United síwájú sáà tuntun èyí tó fẹ́ léwura jù nínú ìròyìn tí wọ́n sì fà á kódà kọ́ mọ̀ fẹ́ di pé sáà ó ti fẹ́ bẹ̀rẹ̀ gan kí ẹ tó rí yanjú ó ní ọ̀rọ̀ Yuri Alvarez torí pé wọ́n ní owó tí wọ́n gbélé lórí wípé ẹni tí ó bá gbé tó ń bẹ́nu àdéhùn rẹ̀ 500 million euro ni ò sí ẹni tí ó san nírú àsìkò ṣùgbọ́n ikọ̀ Barcelona wọ́n ti kọ́ fi 100 million euro kan wọ́n ti fi lọ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid tó ni Atamantase tí ó wà ní ìdíje fẹ̀yàgbá ifo orílẹ̀-èdè Argentina ṣùgbọ́n nǹkan tí à ń gbọ́ yàtọ̀ sí owó tí ẹgbẹ́ bọ́ọ̀lù Barcelona tán gbé lọ ó ni pé ọkùnrin gẹ́gẹ́ Julian Alvarez ó ti jẹ́ káwọn ìṣàkóso nínú Atletico mọ̀ pé inú kọ Barcelona ló wò láti darapọ̀ mọ́ bàbá ni a máa mú lọ bẹ́ẹ̀ gbogbo àsìkò lágbàtàn bẹ́ẹ̀ làwọn nǹkan kanrin kanrin sí ń bẹ́lẹ̀ tó yẹ ká pẹ́ kẹ́lù mo kí nípa ẹkúrọ̀lẹ̀ ẹ káàsán ẹ káàárọ̀ jákèjádò àgbàláyé káàbọ̀ sínú okolo 32fm 94.9 laughter house òkè tètè premier mọ́kànlá ní gbòòrò olúbàdàn abimọ́lá nàbí lórúkọ mi the sporty crystal ebi àti ikọ̀ igẹ́ lájọ wà ní okolo lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀ tòní ẹ̀ tún gbádùn wa débi tó lápẹ̀rẹ̀.
1: ridu ana adekunle clever and king káàbọ̀ sórí ètò igi.
2: rafael ambari ló kọ tí mo jẹ ẹ máa bá wa bọ.
3: islamiyah olajumoke pisari ló ń kí yín káàbọ̀ sórí ẹ̀ kò fi

0: tomato sachets. Oh, Sonia, oh, fellow Sonia tomato sachets gone. Oh, red dodo, oh, key, oh, doom. Timba fi sebe, jollof rice, tabi spaghetti. I worry out so yo. Oh, Jamie, I do see. Sonia tomato mix in Jackie, oh, Jedu.
1: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Ah, bọ̀dá mi, ẹsí pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Wake up, wake up.

ban yo dori gogo ni de bi ko won ni ah eni o se dada etori e ni kan ni 32 fm la fi wa wo pe awon ti won se aye lolokan ojo kan awon kan ti wa to je pe bi won ba ri pe eyan se nkan re eyan se nkan dunu won ni soro ngba na lohun won ni kuyan ko ri re gan to ba ku de ka to awon le kokori ti won kokon fi nkan sori ta ko aye le jara pa balagbaja kedun ko digba ta ba ku ka to mo yara wa ta ba nse nkan aye lokan ojo kan eja mo mo yara wa e la fi gbe kale ta pe ni e ba mi yo e loko e lo re bere wo ikani 32 fm na ni awala tu gbangba sun loye ta fi wa wo pe te ba tin se nkan aye lokan ojo kan ka mo mo ri ara wa ni e ti mo ba se mo se ba se mo se na lele lori eto yin eto e ba mi yo ìgbéyàwó lẹ́yìn ṣe ni àbókù àgbà ìṣílẹ̀lẹ̀ ń ṣe ni abẹ́ nígbéga lẹ́nu iṣẹ́ abẹ́ kẹ́kọ̀ọ́ jáde kẹ́kọ̀ọ́ gboyè ẹ wá wò pó tó kẹ́ẹ̀bọ́ onírè yọ ìtẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn o ẹ fi nọ́mbà ẹni tí ẹ fẹ́ bá yọ ẹ tó sẹlẹ̀bírẹ́tì nǹkan tó ń ṣe ẹ máa fi sọ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ máa fi sọ síbẹ̀ 0906-2009-49 0906-2009-49 kí lẹni náà ń ṣe ọjọ́ wo ni wọ́n ń ṣe ṣé wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni àbí pé wọ́n ó ṣe tó bá yà àbí wọ́n ti ṣe sẹ́yìn tọ́jú wọn ò tí ì pẹ́ jòjòjò. ẹ fi nọ́mbà ẹni ọ̀hún ẹ fi sọ̀wọ́ sí wa lẹ́yìn ìgbà yìí ẹ̀yin gan tẹ̀ ń bọ̀ ní rèéyọ̀ gangan orúkọ yín báwo ni wọ́n ṣe mọ̀ yín kí ni bá ṣe pọ̀ yín pẹ̀lú wọn tó jẹ́ pé tá a bá darúkọ yín lẹ́ẹ̀kan báwọn ni ah lágbájá nìyẹn o lágbájá nìyẹn tínú wọn sì dùn dáadáa ní ṣẹ̀ṣẹ̀ mọ júwe àbáàdì. ìkànnì 32 fm lẹ́ ń gbọ́ o ẹ bá mi yọ̀ ní ètò yìí ti ń lọ lọ́wọ́ níbi tá a ti ń bá àwọn olóríire yọ̀ nítorí pé a mọ̀ pé bá a ṣe ń bá wọn yọ̀ àjọ lóore àwa náà wọn ó kó àjọ ìdùnnú àjọ ayọ̀ wọn ó kó fún wa. èmi ni kúnlẹ̀ fáníyì ìfúnlá tv kọ̀ǹpútà àdáfà ìfá mi àjọṣe nírọ̀lẹ́ tòní. ó yẹ jẹ́ kí àwọn àtẹ̀ránṣẹ́ kó máa wọlé ẹ fi ṣe sms bákan náà ní ẹlẹ́fi sórí whatsapp 0906-2009-49 ààrẹ àdá dúró àmọ́mú lọ́kọ̀ọ̀kan àti èjèèjì ẹ mọ́ gbàgbé pé bó bá ṣe kọ́kan wọlé bẹ́ẹ̀ náà láṣì máa mú ǹbẹ̀ láṣì máa mú kò sí wípé bóyá ojú ìṣáájú kan wà ńbẹ̀ bó bá ṣe ń wọlé ọ̀nà ni a máa mú ẹ jí ká kọ́kọ́ ìyá báyìí ká gbà báyìí ó dàbí àwọn kan ti ń wọlé ẹlòmíì ò tiẹ̀ tí jẹ́ ká dórí ètò tí wọ́n ti fi síbẹ̀ torí àti sọ fún ẹ wípé ẹ máa lọ fi síbẹ̀ a máa mú a sì máa kà á à ń bọ̀ ẹ̀jìn mẹ́lẹ̀ náà.

ẹjìn lọ sọdọ ẹlòmíì. Zero nine zero six 2009 49. Ẹ bá mi yọnu ètò yìí ti ń lọ lọ́wọ́ oníkànnì 32 FM 94.9 ni. Ẹ máa fi nọ́mbà ẹni tí ó ń sẹlẹ̀bẹ̀tì nǹkan tí ẹ fẹ́ ká bá yín kí ẹ fi síbi ẹ fi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí SMS àbí WhatsApp message.

0: Radio me. 32 FM to okay.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Akoko iṣẹ́ agbáraye tó ti kò 72 hours with God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lágbọ́jọ́ Friday 12, Saturday 13, àti Sunday 15 June 2026. Àkòrí tí Ọlọ́run fún òní ẹ̀mí ẹ̀ta ìwé òjòbá lásán ní orí afẹ́fẹ́. I will rebuke the devourer fire sin. Ẹ̀mí yóò sì máa kọ́kọ́rọ́ ajánirú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní ṣe àṣẹ dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí jásù. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ lọ́kọ̀ọ́kọ́ pàdé pẹ̀lú ìṣòro rékọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ yìí ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lending yẹn nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
5: Wake up.

0: ẹ kú ọ̀lẹ́ sà. Engineer Christopher Akunle, ẹ kú ọ̀lẹ́ sà.
1: Yes, ta ló ń sọ̀rọ̀?
0: Orúkọ mi ni Kunle Fani yìí, mo ń pè yín láti lè ṣe Radio 32 FM.
1: Oh, 32 FM.
0: Yes, sir, yes, sir. Ẹ ń celebrate dé yín lónìí àbí?
1: Yes, yes, yes.
0: Bí mo ṣe ń pè yín bá ẹ wà live lórí program kan ìta pè ní ẹ bá mi yọ.
1: It's okay.
0: Yes, gbogbo àwọn èèyàn ló ń gbọ́ yín báyìí. Program yẹn agbẹ́kalẹ̀ láti máa celebrate àwọn èèyàn tó bá ń ṣe ayẹyẹ lọ́kan ọ̀jọ̀kan. Ọkan nínú àwọn olólùfẹ́ yín ni wọ́n wá fi nọ́mbà yẹn sọ sí wa pé àkábá àwọn pè yín pé ẹ̀ ń celebrate dé yín lónìí o. Ìpè wọn ṣe ládùúgbà pé ọpọ ẹ̀ lẹ máa ṣe lókè ìpẹ̀sà. Ó ní àwọn ni blood brother yín, Mr. Ọláoyè Ìdòwú. Wọ́n ń gbọ́ yín báyìí.
1: Ẹ ṣe o, thank you very much o. A máa rí ayọ̀ bára wa ṣe, ayọ̀ bára wa ṣe, òun náà pẹ́ láyé o.
0: Àmì, àmì.
1: Òun náà tágbà ṣe o, ẹ̀yin náà ẹ dàgbà o,
0: ẹ
1: tágbà ṣe o.
0: Àmì, àmì.
1: Mo dúpẹ́ inú mi dùn o, ojú wa máa rọ́dún o.
0: Àmì, àmì.
1: Ẹ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, tí everybody náà yọ everybody náà á kalẹ̀ o.
0: Àmì, àmì, àmì.
1: Ẹ ṣe, thank you very much.
0: À ń bọ̀ wá jẹ kéèkì ṣe gbọ́.
1: It is well.
0: Okay, sir. Thank you, sir.
1: God bless you.
0: Amen, amen, amen, amen. So I put the cake in my mind, the cake is gone. That's about me work or sile. I'll also show you the other about the atomo more or no way to cool or call con at JG. A calling to FM Lengbe Makuro Mbeo. Eba mi yoni ete, itin lo lo wo. Tí wọ́n bá ní kí n mú nọ́mbà mi báyìí, ó ṣeéṣe ká má ra ìsọ̀rọ̀ dáadáa.

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Iṣẹ́ òòjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ọya ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹ̀sìn pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ọya lọ́kùn ìgbìyànjú, ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
7: Ó nídìí.
6: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrí àti jẹ àtimú lójoojúmọ́.
7: Ó nídìí.
6: Bẹ́ẹ̀ lọ nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa lójoojúmọ́.
7: Ó nídìí.
6: Lọ́gán ní gbà ara ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá. M&B paracetamol, jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
8: I'm in love. Mo ti yóò fẹ́ ọ. Sonia Tomato Sachet. Ọ̀tọ̀ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi ṣebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yọ. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
9: Sachet dans l'indigidigba.

0: flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́sẹ̀ yìí lórí Sàbẹ́ńkò, ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló ń bọ̀.
3: Ìkan tí mi kò fẹ́ nínú bí mo ṣe wà yìí ni ìwà láti wá sọ kọ̀kan tayọ yìí pé tí ò yí àwọn ẹlòmíì.
4: Nípa
3: ṣe àjàbá kó lè yé wọn. Ẹ à ń wí ó ń pẹrẹ lọ́lọ́run pẹrẹ nígbà yẹn fẹ́ẹ̀kì ni.
4: Mo mọ̀ pẹrẹ wọn lọ́lọ́run àbí. Mo mọ̀ pẹrẹ wọn gbà kejì ọlọ́run.
3: Kò pẹrẹ o.
4: Nǹkan táwọn náà máa ń sọ.
3: Ó sọ yí pé òun àti Ọlọ́run máa jọ ṣe meeting.
4: Aáwọ̀ tó wáyé láàrin Alhaji Abdul-Jabbar àti Dr. Sikiru Ayinde Barrister.
2: Ago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ Friday. Sàbẹ́ńkò pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú. Àṣẹjù ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.

ẹ jọ orúkọ tí ẹ fi síbẹ̀ olúwọlé báwo ni ẹni yẹn ṣe jẹ́ sí yín àti pé báwo lẹ́yìn náà ṣe jẹ́ sí wọn ẹ kọ́ ní kúnkún torí pé tá a bá mú kí wọ́n lè bá ká a kí wọ́n lè bá a tètè mọ̀ wọ́n lè ní olúwọlé èyí tó pọ̀ bá yẹn a sì ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni pé ìgbà tá a bá wọn bá a ṣe fẹ́ júwe yín yọkàn dàbí kinní ni.

ẹ̀ẹ́tí mo pè tán tí wọ́n píkọ̀ àwọn ni mrs ojo àtújẹ́ pé ẹni tó ní kí n bá wọn pè wọ́n àwọn náà ni pastor kayode deacon and mrs ojo ni wọ́n ní kí n bá wọn pè wọ́n ní pé wọ́n celebrate 20 years anniversary wedding anniversary wọn.

0: ẹjọ́ ẹ máa ń bá mi mójútó wọn dáadáa.
1: Mo ti gbọ́ dọ́kítọ̀, ìbọn ọ̀la náà láyé ń padà bọ̀.
0: Bẹ́ẹ̀ni máa padà wá. Àwọn tẹ́sì tá a ṣe nínú tó bá ti rẹ́dì, so títí ọ̀la máa fún yín ní ọwọ́n èsì tí ó bá jáde ní orí ẹ̀. So bàbá lọ́wọ́ tí bàbá wà báyìí gbúdọ̀ máa mójútó wọn dáadáa báyìí.
1: Mo ti gbọ́.
0: Ẹ rí pé bàbá tí ń di kẹ̀jẹ̀kẹ̀jẹ̀, wọn ò lè dúró dáadáa mọ́. So ẹ gbúdọ̀ máa fọwọ́ tí wọn dáadáa, wọn gbúdọ̀ ṣubú lásìkò tí wọn wà báyìí.
1: Ó dáa
0: sá. So tó bá tún ṣe jẹ́ náà, tún máa jẹ́ kẹ́ máa mọ̀. And ẹ máa rí accountant sálẹ̀ láti lè make àwọn payment yín fún wọn.
1: Ọmọ wọn máa bá wa transfer owó yẹn torí inú account ẹ̀ ni owó wà. Ọmọ transfer ìbáṣe ń bọ̀ ta.
0: Ọ̀dà.
1: Ẹ ṣe dọ́kítọ̀.
0: Kò sí wàhálà. And máa kọ́ àwọn oògùn kan fún yín. So àwọn oògùn yẹn lè máa gẹ̀tì fún wọn. Wọ́n gbúdọ̀ máa lò dáadáa daily.
1: Wọ́n
0: máa ti lò kan láàárọ̀, wọ́n máa lò kan lálẹ́, kán tún tó jìnà, wọ́n máa tún lò mí. Ẹ gẹ̀tì bẹ́ẹ̀.
1: Máa bá kọ́ sára nylon owó yẹn.
0: Bẹ́ẹ̀ni máa kọ́ sí. Ẹ jẹ́ kán máa lò bẹ́ẹ̀. So kẹ́jì máa bá mi mójútó, ẹ máa jìnà sí wọn.
1: Ó dà sá. Mo ti gbọ́ dọ́kítọ̀. Ẹ ṣe gan ni dọ́kítọ̀.
0: Ẹ ṣe.
1: Ó dà lásà. Èmi ti ń lọ. Ó jẹ́ rìn síwájú táwọn ẹni tó máa fà yín mọ́ra gbé yín kiri bí nǹkan. Ìyájọ́ kẹ́wò lẹ̀ ń pè ẹ́wẹ̀ ẹ bá mi ń ta.
2: Àǹtí.
1: Ṣé kò sí o?
2: Àǹtí ṣe bọ́kọ yín nìyí, kí ló dé ṣe wá fi wọ́n lẹ̀tẹ̀ wá ń rìn wájú.
1: Fálànà, ṣé bọ́ ní ọkọ mi ni, àbí tí mo wá ń rìn wájú, wá fi tiẹ̀ ṣe titiẹ̀, kò fi ilẹ̀, kò ṣe.
2: Ó ga o.
1: Alásọjáàmù.
2: Ẹ pẹ̀lẹ́sà. Ẹ ṣe mind pé kí n assist yín, pé bóyá kí n mú yín délé. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣàrọ̀rọ̀ máa gbẹ́sẹ̀ ẹ pẹ̀lẹ́.

0: best radio, me. 32 FM, you are okay.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je lenu ko tete bo li ko ikanni 32 FM do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Kedere kò sí pàẹ kankan mọ́nú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adúpẹ́ Fẹ́lẹ́dùà. Èyí lọ̀jọ̀gbọ́n Abdulrahman Akinoso tí ń ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ látàrí ìkẹsẹ̀járí ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì tún kí ọlọ́lá jùlọ amòfin Azeem Gbọ́lárùmí tí ń ṣe olùdíje fúnpọ̀ gómìnà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú PDP àti gbogbo àwọn olùdíje tó kù wípé ẹgbẹ́ òṣèlú PDP ti ń lọ síwájú kò ní bàjẹ́ láṣẹ lẹ́dùmarè. PDP
2: power.

dùn bí agbẹ́fẹ́ gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísùlọ nìyàn kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ rin kọ́ máa jẹun bí ẹ̀mí rí ọjà dẹ́gbà rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí ń bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò lẹ̀ ìbàdàn lóní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.

0: 32 FM 94.9
1: Laughter House
0: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
2: O God, for our Oba. Elomi se wala se wala o ku sori mo se se se oni ani mo lo ko ma je ku sori mo se se se ma je ku sori mo jiya mo jiya ra kaka ita ko da ni na ba eja pada ni a mo de ni gbogbo ai sori ti eni o mo la ni sise ku sori ya ani sise ani jiya ani damu o ku ni kan ba ni soro mo to lo ma nta ija mo ti lo sele ohun to so oni pe ate moto lo n pa si waju yi láti bí oṣù márùn-ún kò dẹ̀ rí ẹyọ kan títí ẹ tó mọ́kànlá níbẹ̀ àwọn eléyìí tí wọ́n kó fún àwọn náà tún lọ bí àwọn dáyé ọ̀nà kò dẹ̀ rí kankan tà ẹ bó ṣe ní ọkọ̀ lọ́wọ́ mọ́tò tó fẹ́ tàtó àwọn mọ́tò gidi ni ó lexus jeep wà ńbẹ́ ó lexus car wà ńbẹ́ ó toyota wà ńbẹ́ ó ó ayíbù àwọn elon musk wà ńbẹ́ ó kò lẹ́ni ra ẹyọ kankan ńbẹ́ ó wà ń yàwó ìrọ̀lẹ́ ni ó ẹgbẹ́ ohun tó wá ṣẹlẹ̀ nígbà tí mo débẹ̀ tí mo wò fún ẹ̀mọ́ náà ní kí n sọ àṣírí méjì fún nígbà tí mo sọ màálí ẹ̀kẹ́sẹ́ kàtàbà olùwàjẹ́ ìtọ́lẹ́ gbàdúrà fẹ́ni yìí ẹni yìí àdọ́wọ́lẹ̀ rẹ ló ń mẹ́kún wá tó bá ti dọ́wọ́ lé gbogbo nǹkan the net tó máa ṣẹlẹ̀ ìkẹyẹ máa dúdúrú wàá bẹ̀rẹ̀ sí tú ẹkún sun oṣù sunkún láàárọ̀ o oṣù sunkún láàárọ̀ o olùwàdẹ̀ ni gbàdúrà fún ẹ ẹkún rẹ ti tán bá ṣe mo lẹkùn rẹ tán mo ní ẹkún rẹ tán ìbànújẹ rẹ tán ọjọ ọfọ ọjọ ẹsẹ rẹ mo ló tán ìdẹ ní mọ jíjẹ jẹ máa sọrọ onímọtò yẹn lọ mo lé lóṣù mẹfà tó ti tẹ yọ kan mo wá sọ fún wípé ìjọ máa ṣírí nǹkan báyìí tó ń ṣe nǹkan báyìí ó yà lẹnu ni mo ní òun lótìsì wípé tó o bá ti ṣílẹkùn ó máa ń rí téṣí máa jáde ó lóun ò mọ ibi tó ti jáde mo ní dẹ́nẹ́ẹ̀sì tó máa rí wàá kẹsà rí wípé àáyán máa jáde every morning ọkọ̀ tó bá kọ́kọ́ sí tó o máa ń ṣàkíyèsí ẹ̀ mo ní ọwọ́ ayé ló wà níbẹ̀ lọ gbégbé tàbá ẹ̀ gbégbé tẹ̀lá ẹgbọ́n mi sà ó ní láti oṣù kẹfà ló ti ń dààmú ẹni tó ní mọ́dà mọ́tò mẹ́wàá tójú ló fowó ẹ̀rọ ọkọ̀ gidi tó rà sí orí igbá àtẹlẹ tí wọ́n kó pẹ̀lú ẹ̀ tó ń lọ bí almost 20 something síbẹ̀ ó ń yáwó jẹun for the past 6 months kò ta ọkọ̀ ẹyọ kan ẹgbọ́n kí ni wọn náà ń ṣe mo rí wá ní gbọ̀dọ̀ ọ̀fẹ́ lákòókò yìí kí ni tó ń ṣe gan tó rẹ̀ jẹrẹ láti jọ yìí ó yá lọ ní ìṣẹ́gun lórí ẹ̀ mo ní kò lọ ní ìṣẹ́gun mo ní kò lọ ní ìṣẹ́gun in the name of Jesus wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ lórí obìnrin yìí o ọyàn ẹ ló ń dùn ẹ ti left hand side báyìí ọyàn tó dẹ̀ ní ọwọ́ ayé ni o ọwọ́ burúkú tó fẹ́ máa ní ọ lára ni o ọwọ́ tó fẹ́ sọ ẹ́ dìdàkudà ni o ọwọ́ yẹn tán nà sí ẹ kò sún tó fẹ́ ṣe pé wọ́n fẹ́ fi gbogbo ogun ẹ gbogbo tó ní pátápátá wọ́n fẹ́ kó wéèsì ẹ lórí àìsàn nígbà tí wọ́n máa dagun náà sí láìpẹ́ mákẹ́ sọ fẹ́ pé káńtà ni kò dẹ̀ sún tó lè ṣe àwa di wàhálà ńlá ẹ̀yin ò mọ̀ wípé ọfà mi wà tí ayé máa ń ta sí yàn ẹ ọfà yẹn wọ́n wà fún lórúkọ ẹ gbọ́ ò ìyá máa kò fáwọn tí ò ní wòlíì o lọ gbọ́ gbogbo tẹ́ fẹ́ fi sọ ẹ́ dìdàkudà ẹ mọ fún oníṣègùn lórí mo lọ oníṣègùn lórí ẹ wọ́n máa kàn mo rántí ondo ló ti wá ó tó bí abo 12 years ago báyìí tó bá di wípé ọyàn ló bẹ̀rẹ̀ sí dùn ó máa ní agbára o ó máa ní agbára o ẹ̀rú wa ń bà á mo náà máa ń gbé ọyàn yẹn at the end of the day àṣà kì í ṣe ohun tó ń rò ó àṣàyẹ ló ń dà láàmú wọ́n ti àjẹ́ kó náwó dànù wọ́n ti náwó dànù olúwa sọ̀tọ̀ wípé ní kò lọ ṣe nǹkan báyìí kò lọ ṣe nǹkan báyìí ó ṣe níbẹ̀ náà lógun yẹn tọ́ sí mo gbàdúrà fún wọn kan kí ayé fẹ́ kó máa ná àná dànù àṣà ni mo fi sọ̀rọ̀ ó yẹ gba ìtúsílẹ̀ wàá má gbà ní dandan lórúkọ jésù àádọ́ mi ní ìdàní mo fi orúkọ mi mo sọlẹ̀ orúkọ mi ni wòlíì àjúròyìn àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ catholic crusaders cac àtàmátàsí tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́ra adúpọ̀lọpọ̀ ọlọ́run fún ìṣòro tá a ṣe mọ́jú ìṣòro èmi lẹ̀ rí kan tá a ṣe mọ́jú mọ́ níbàdàn lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láàrú ní aago méjìlá lẹ́nu mo ti ṣètò mò ń gbómi ibùdó agbára yẹn bọ̀ wá fún gbogbo yín ẹ̀yin tẹ́ láǹfààní láti wá ẹ bí àwọn tó wá bọ́ ọlọ́run ṣe rí tó bẹ́ẹ̀ náà ọlọ́run ó ti ṣe jù bẹ́ẹ̀.

0: Italapo lomba o Italapo Italapo Italapo ni akito mi de o ki lo fe wa se o fe wa gbadua mo de fe gbe owo mi ki fi di ororo ki tale lori olo to ro le mi lori o ni ago mi se kun akuwo sile o ni toto ire ati anu yo de ma tele mi leyin ni ojo aye mi gbogbo so mo ma gbe owo ma to ro le lori ki lo to wa nbo fun o nbo fun canceling gbogbo eni to ba wa patapata a fe se canceling fun won ben o da ko ke lo ni kan gbogbo akiri sibe adura re o gba ki lo fa ti o fi gba o ma se o o ti gbagbe wi pe aye pastor wa ni pastor aye evangelist wa ni evangelist wa woli wa fun woli to ba de dodo woli ibi be ni asiri ogun ti man tu woli wa ko lo so nto ba wa e mo no gbe ni woli ma tu asiri ogun e ja lo gbe ogun fe ni to logo alagba to ni agbara alase to ni ase olorun ti gbe odua ta we ni ro pe ogbon wa lo de ba oba to ni ase wa kan bo so te fu wa ti ogogo fo ya o go follow mo so jesus oluwa wa
1: amen
0: so pe alagbara israeli alase nla oba to ni ase ai so ai tan pa kuda oloruko nla amo tu ti de wa sanu wa wa gbe odua wa wa to na baye fun ma ja gbagba ni odua na ma ja gbagba ti odua no my dash she ya wa na te ro na bayo ka we yo so bi adura wa gba ogun wa ko se ogun wa ma sha jesus oluwa wa
1: amen
0: ya kun le te meje jo wa kun le so le se wa do we meje jide le o fe fori bale ni o wa to nimo nimo nimo so lo lo abu ga fe fi ju baba won balo ya o
1: nimo nimo nimo ju lo lo abu gun
0: bayi ni mo soro riba kapari abi esire o ami amaje odun o ti mo wire ninu okuku aye ti won gbe wa temi ti togo togo imole gbe wa jade imole gbe wa jade imole gbe wa jade imole gbe wa jade ida mai ti mo won bi mami ai mo ye na ti tele bo ni okuku aye de nje niya ah awon kan ma so adu e leyin ben won ni kolon jo ma fara pa mo je leyin ya ai mo ye aye de fara pa mo je won ni ya inu iya na wa iya dudu ko wa o mo nje ya mo so bi mo bi gbogbo bi ta ye ti jo ni ya to ti je wa ni ya lo ni ogun yen sha ogun yen sha omi ni radio ida ni mo bi o ma pa mi lerin n gba se lo mi ba wa ko ti ti tawo ti de gbogbo ni oke ni won ti de gbogbo petele ni won ti de gbogbo ti oku ni won ti de gbogbo bi adu ni won ti de Give me a dua oba. That's the question. Kini Oluwa wi?
1: Yes sir.
0: Won ibere ti mo bi won ni.
1: Bene sir.
0: Lori oro re, kini Oluwa wi?
1: Kini Oluwa wi?
0: Nigba ti o ba mo nto Oluwa wi, elomi o bi ni pa, Oluwa do ma pada bi mo na ni. Odun kini koja. Odun kete koja. Odun kewa koja. Odun keta la koja. Odun kewa koja. Oluwa lo ma pada bi mo na ni. Odu ohun to du ole lori niyan.
1: Yes sir.
0: Emi ma n sọ pe to ba dodo woli.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Solution gbọdọ wa. Kẹri Ọlọrun ti ori isa.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ti n ṣe mistake o. Bẹ́ẹ̀ni sir.
1: Bẹ́ẹ̀ni sir.
0: O ti ṣe àwọn ètò kan sílẹ̀.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Either you like it or not. Protocol niyan.
1: Yes sir.
0: Ìlànà niyan.
1: Yes sir.
0: Oba Amadu Agbàjù bẹ́ẹ̀ lọ.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ìtọ́ni ẹ̀mí mímọ́ ló ṣe pàtàkì. Ẹgbọ́. O sọ̀rọ̀ kan o lè jẹ́ ohun àṣe kankan kó o má fi hàn àwọn wòlíì òbí. Chapter 3:7. Onítorí olúwa ọlọ́run kì yóò ṣe nǹkan kan. Ṣùgbọ́n yóò fi ìkọ̀kọ̀ rẹ̀ han àwọn wòlíì ránṣẹ́. Nǹkan ìkọ̀kọ̀ nǹkan tọ́lọ́run ti ní lọ́kàn. Wòlíì lẹni tó máa ń sọ ọkàn ọlọ́run. At times ìṣòro tó ń bá pàdé tó kàn ń pariwo lé lórí. Ó lè má jẹ solution yẹn. Ṣáàtọ̀ ó jẹ́ pé ibi tí solution bá máa wà. Ọlọ́run kan máa tọ́ wòlíì sọ́nà rẹ̀. Sísà kan for more than how many years tí mo sọ tí ò rọmọ bí. Nígbà tí ẹ̀mí mímọ́ máa gbé ọ̀rọ̀ jáde. Wọ́n ní ó yá tó padà lọ sílé. Níbi tí wọ́n ti bí ẹ lọ sí ẹ̀fọ́. Àwọn tó bá ti jágbà ilé yẹn sí ẹ̀fọ́ pẹ̀lú ẹran tó dùn kó fún wọn. Kó wá kó wá ṣàdúrà fún ẹ. Àṣẹ ẹ̀ ó ti gbọ́ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lérí pé ìyá rẹ̀ orogún rẹ̀ orogún ìyá ẹ̀ àwọn àgbà ni wọ́n ti ní misunderstanding. Tó jẹ́ wípé ohun tó yẹ kí wọ́n lọ gbé fún ìyá àgbàlagbà yẹn. Ọmọ yẹn gbà dànù. Àìmọye obìnrin ló máa ń fi ọmọ wọn jagun nílé. Tọ́ba fi ọmọ jagun nílé bàbá àbí nílé ọkọ wọn. Ogun yẹn wá máa tẹ̀lé ọmọ yẹn lọ. Ọmọbìnrin yẹn ti bẹ̀rẹ̀ fún àgbà nù. Ó ti gbọ́ oúnjẹ àgbà dànù. Wọ́n dẹ̀ sọ fún pé kò ní láyọ̀ ilé ọkọ. Ẹ wo iye ọdún tí ò fi ọmọ
1: bẹ̀.
0: Kò sórí òkè tí ò tí ì lọ. Ṣùgbọ́n gbàtẹ́ mi mọ̀ sọ pé lọ ṣe ìgbésẹ̀ báyìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá a ti gbé tó jẹ́ pé o lè bírèkì yẹn ó ti wà ńlẹ̀ sádàndì ọlọ́run ni kì í ṣe sádàndì ọgbọ́n orí ènìyàn sárí àti wọlé ayé tó jẹ́ wípé wọ́n fi iṣẹ́ oníkà.

0: Májẹ́lì ti fi pẹ̀rẹ̀ ń wò ní báyìí. Pásítọ̀ náà ti bọ́bí òtí pẹ̀rẹ̀ lápọ̀sù. Ohun tó jẹ́ kíyà máa jẹ àwọn àgùntàn yìí. Iṣẹ́ pásítọ̀ ló lùsọ àgùntàn kó bójútó àgùntàn nítọ̀. Láti sọ ó lè rí kí n pẹ̀rẹ̀ mi ní pásítọ̀. Mo lọ ilé ẹ̀kọ́ pásítọ̀ tí mo bá sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé I'm a full time trained and ordained winner pastor. Ayé ẹ̀ máa jáde tí mo dẹ̀ níwèé yìí lọ́wọ́. Ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ mi. Bàbá Babájídé ni no. Ọlọ́run ò rán ẹni bẹ̀rù. Ìwé ló bá lọ bẹ̀rù. Iṣẹ́ tọ́lọ̀ ń fi rán ẹni kó padà. Àdéhùn ti sọ wípé tí mo bá sọ̀rọ̀ tí ò kí ń ṣe ti máa mọ́ nẹ̀jà ń bàbá bàbá tí mo gba bẹ́ẹ̀ wọn kọjá àtàwọn tó tọrọ lé mi lórí. Wo bí yìí ọlọ́run ti mọ̀ pé wòlíì máa wà láyé wòlíì. Wòlíì wà ní ààyè wòlíì. Kò dẹ̀ sí ọgbọ́n tá a rí dá sí. Láti sọ ẹ̀ tó fi sọ irú kúrónìkù orí ogun ẹ̀sẹ̀ ogun. Ó lẹ́ni bá gba wòlíì bíi wòlíì yóò dẹ̀ jèrè wòlíì. Àwọn kan gbọ́ ọlọ́run gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ bí Bẹ́ẹ̀lì ṣàlàyé wípé nínú ìwé kúrónìkù yẹn ni o. Orí ogun ẹ̀sẹ̀ ogun ni o. Ó ní tọ́ ọba gbọ́ ọlọ́run gbọ́. Àwọn bìbí rẹ̀ múlẹ̀ ni o. You be well established. Ní church wo dẹ̀ mọ̀. Wọ́n mọ̀ pé o ní ẹ̀bùn. Wọ́n mọ̀ pé o ń ṣe dédé. Wọ́n mọ̀ pé ara ìjọ ni ọ́. Wà ìrọ́jẹ́ díẹ̀ gbogbo ètò ẹ ló lọ tó dé. Àmọ́ ohun tó ń fẹ́ olè mọ́rìgbà tó sọ wípé àátàn fìdí rẹ̀ múlẹ̀ rẹ̀. Tọ́ba gbọ́ ọlọ́run gba fìdí ẹ̀ múlẹ̀. Àmọ́ tọ́ ọba gba wòlíì bíi wòlíì. Wà á wá jèrè wòlíì. Èrè wo ló wà nínú èrè wòlíì? Òun ni tí fún àṣírí ogun ayé èèyàn. That is the difference. Èrè tí wọ́n ti olúwa ti kó àwọn nǹkan kan sínú ayé wòlíì for a purpose ni. Lábà sọ pé wòlíì lẹni yìí. Bọ́ ọ bá dọ́dọ̀ ẹ̀ o ṣẹ́yìn láti máa ṣàlàyé ohun tó bá wá. Tí wòlíì ni kó tó àṣírí ogun ẹ̀. Okùnrin olóṣèlú kan wá bá mi sọ years back. Àwọn olóṣèlú àtàwọn èèyàn pàtàkì ló mú wá. Ó fẹ́ di ipò kan mu ni. Bó ṣe déwájú mo ní irọ́ ló wà bẹ́ẹ̀. O ò lè rí ipò yìí jẹ. Mo ní ṣùgbọ́n màá fẹ́ lámọ̀ràn kan o. Mo ní lọ gbìyànjú kó lọ sọ́sọ̀ fẹ́. O ò lè rí sẹ́nẹ́tọ̀ gan jẹ. O ò lè gbọ́ sẹ́nẹ́tì o sì lè di gómìnà. Inú bí lọ́jọ́ yẹn ẹni tó mu ó ṣe tó kó máa gbọ́ mi lórí rẹ́díò. Ṣùgbọ́n láti ìgbà yẹn ó kọ̀ ó lè wò lọ́sọ̀ fẹ́. Kò kàn ní kankan ṣe wọ́n. Ìyàrá àti wòlíì ló máa ń sọ ọkàn ọlọ́run ohun tó máa ṣẹlẹ̀. Ó ń dúró pé owó wo la lè ná sí. Ìgbésẹ̀ òní ká gbé sometimes ògbẹ́ ẹnìkan wá gbọ́dọ̀ mi. Dry cleaner ni ọlọ́mọ̀wé ni Ifásitì Ìbàdàn ló ti jáde. Ó wá fẹ́ lọ sílùú òyìnbó. Ó ṣàṣẹ iṣẹ́ kan rádaràdà kò ìríṣẹ́ bí náà ló fi ń fọṣọ mọ́ramọ́ra. Ó wá lò lọ sílùú òyìnbó mo ní olúwo ò sọ fún pé òyìnbó ló ti máa méèké. Ẹ dádì ẹ gbàdúrà ògbọ́ pẹ́ fẹ́ ṣe ṣe péyà fún páfọ́ọ̀tì àwọn èèyàn. Wọ́n máa lọ sílùú òyìnbó wọ́n máa ṣe. Mo lólúwo ò sọ fún pé bẹ́ẹ̀ ló ti máa méèké. Ó bínú lọ torí wípé ẹlòmíì ò fẹ́ gbò sọ. Ó bá gbéra ó lọ. Mi ìmọ̀ gbọ́tọ́ bá dá sí. Ẹgírí gírí kiri ó ti wọ Amẹ́ríkà. Ó ṣẹ̀wọ̀n díẹ̀ lọ Amẹ́ríkà kó tó wálé. Ó tó padà wá bá mi. Kò gbádùn oṣù kan ní Amẹ́ríkà yẹn tí ó fi rọ́nà rẹ̀ mọ̀lẹ́. Ó wá padà wálé ń sìn. Àdúrà rẹ̀ ti wá gbà. Kò tí ì lọ́dún méjì àbọ̀ tó ti kọ́lé. Ó ti ṣe dáadáa. Ó ṣe ṣe kó máa gbọ́ mi báyìí. Ohun tí wòlíì wà fún nìyẹn. Bíbélì sọ ọ̀rọ̀ kan jáde. Ó ní gbogbo àwọn tí a bá ti pàṣẹ ẹ̀mí mímọ́ tọ́. Ó ní àwọn gan ni ọmọ ọlọ́run. Ó bá yẹn àwọn gangan là ń pè ní ọmọ ọlọ́run. Sori àánú ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní. Ìwé Róòmù orí kẹjọ ló ti sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹrìnlá. Ó ní torí iye àwọn tí a ń ṣe àmọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn oníṣẹ́ ọmọ ọlọ́run. Ọmọ pé ọmọdọ̀ ọmọ èṣù. Because èṣù máa ákú ẹ̀ṣìnà ákú ẹ̀jìyà ádẹ́ láàmú. Ẹ̀wẹ̀ lómi báyìí. Gbogbo iṣẹ́ ti dàrú. Gbogbo ìrìnàjò ti dàrú. Nítorí wípé kì í ṣe ibi tọ́lọ́run ń lọ. Lọ pìtíà o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ láàrú ní aago méjìlá lẹ́nu. Mo ti ṣètò mò ń gbómi ibùdó abẹ́rẹ́ yẹn bọ̀ wá fún gbogbo yín. Ẹ̀yin tẹ̀ láǹfààní láti wá. Ẹ bí àwọn tó wá bọ́ náà ṣe rí tó. Bẹ́ẹ̀ náà ọlọ́run ó ti ṣe jù bẹ́ẹ̀. Ẹ bí àwọn tó wá náà sí ìjà bóde ń bí báyìí ní ọjọ́ Thursday tó kọjá. Bí ọlọ́run ṣe ń ṣe òṣòjú ẹsẹ̀ fáwọn èèyàn tí ẹ̀mí ọlọ́run dẹ̀ rìn. Ẹ rí gbogbo ẹ̀yin tẹ̀ wá láǹfààní kánsẹ́lì ní láfún Thursday. Thursday yìí la máa ṣe kánsẹ́lì fún lágbára ọba tó láyé àti ọrùn. Tètè dé aago méjìlá gérégégé ni program abẹrẹ agba ọba tó láyé àti ọrùn. Sọ àlẹ ṣàlàyé ṣe kánsẹ́lì. Gbogbo tó rú ẹ lóbi gbogbo tó dàrú yẹn ẹ̀mí ọmọ àti àṣírí ẹ̀fẹ́ pátápátá. Ibi tó ń bọ̀ ló ń pè ní arcade hall. Ìta alápò ni Akíntọ́mídé hall. Má jókòó lé ó ti pé o ti ń lọ bí ẹ̀dúà. Ó ṣáà ti lọ káàkiri orí ikọ̀ náà ló bọ́ sí. Gbéra títí aago mọ́kànlá báyìí o. Ó wá fẹ́ ju aago méjìlá. Kò ti dé. Ìta alápò ló ń bọ̀ o. Ìta alápò ni Akíntọ́mídé hall. Ó máa lágbára o. Ìwọ ni kò mọ́ jókòó sílé. Àkókò solution ti dé. Tètè dé. Gbogbo ẹni bá dé náà ni màá dá lóhùn. Àmọ́ ibi tí mò ń lọ rè bọ́ bá ṣe tètè dé sí náà ló ṣe tètè máa lọ. Torí nọ́mbà ló máa mú. Tó bá sì ti gba nọ́mbà ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé màá dẹ̀ sọ fún ẹ. Wò ó yé gbàdúrà àgbànùmọ́. Àwọn tá à ń gbàdúrà lórúkọ wọn nù bíbélì. Àwọn gan òjókòó kankan máa gbàdúrà. Ìwé Genesis 25. lọ́sọ́lá ti bọ̀ 21 to 23. Ìyá yẹn yàgà. Ẹ wọ́n ti sọ nípa 21. Wọ́n ní Sákì ti bẹ olúwa fún aya rẹ̀ nítorí ó yàgàn. Olúwa sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Rebeka aya rẹ̀ lóyún. Ẹ wá wo àdúrà ti ṣe ibi tó lè ṣe ìwọ̀nba tó lè ṣe o. Nígbà tó nípa 22. Ó ní àwọn ọmọ sì ń jàgùdù nínú rẹ̀. Ó fi pé bí ó ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí. Èé ṣe tí mo fi rí báyìí. Ó sì lọ béèrè lọ́dọ̀ olúwa. Ọgbọ́dọ̀ béèrè. Ọgbọ́dọ̀ béèrè. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọgbọ́dọ̀ béèrè. Bí bẹ́ẹ̀ kọ́ wa kán máa gbàgbà nù àdúrà. Ọlọ́run jẹ́ gbàgbà nù àdúrà. Nínú ìwé 1 Samuel chapter 30. Wọ́n ti kó ọmọ àwọn kẹ́síwọ́lá níbi Siriad. Wọ́n ti wá kó ọmọ Dáfídì. Gbogbo ọmọ ẹ̀yìn Dáfídì lọ́dọ̀ ń jagun. Wọ́n lọ jagun kán tó dé. Wọ́n ti kọ́ ọmọ wọn, wọ́n ti káyà, wọ́n ti kó gbẹrù wọn lọ. Wọ́n wá sunkún, o lè wáyé kó lọ ká o. Wọ́n wá sunkún. Nígbà tó yá, Dáfídì wá ní ó yá. Bí ẹfọ́dì wá, wọ́n gbé kalẹ̀. Wọ́n béèrè, olúwa ṣé kí n lé wọn? Olúwa ṣé màá bá wọn? Olúwa tí bá tún wá bá wọn ṣé màá rí ẹrù mi gbà padà? Iṣẹ́ dàrú máa lọ́wọ́ bolo ti lọ béèrè. Ìgbèsè dé, ṣé o wádìí kí ló fa gbèsè? O rọ́mọ bí ṣe o ti wádìí sí oṣù gbàdúrà káàkiri. Wúbà ká. O ti ná gbogbo owó ọwọ́ ẹ̀. Eré àpáta ló wà. Oh my God. Gbogbo tó ní pátá ló ti ná. Ẹgbà ní o. Oh my God. O ti sọ́ọ̀pù sọ́ọ̀pù kò lọ́mọ kò tí ẹ lè lọ. Àìsàn yẹn bẹ̀rẹ̀ ti ṣe. O ní agbára. Kó tó di pé àìsàn ṣe gan. Níṣẹ́ àti kọ́kọ́ dàrú ló ti jẹ́ gbèsè. Àṣẹ wọn fẹ́ lé ní sọ́ọ̀pù tó wà. Wọ́n ti wá fi nǹkan síbi ìsọ yẹn. My God. Ibi tó ti bẹ̀rẹ̀ àìsàn yẹn ni. Nígbà tó wá sábẹ́ iṣẹ́ rẹ̀. A kàn ń gbàgbọ́. Program tẹ̀ sí lọ lọ́wọ́ ni. Tẹ̀mí Ọlọ́run bá tún àṣírẹ̀. Obìnrin yìí ó gbá ẹnìkan sọ́dọ̀ kò pẹ́ tó fi lọ. Lílọ tó lọ tó lọ bẹ̀rẹ̀ àìsàn. Ilé ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ó wá bá fi kankan sínú ṣọ́ọ̀bù ẹ̀. Ibẹ̀ ni àìsàn yẹn wà. Mo ní o dẹ̀ rán lọ́nú ilé. Ó tún fi kan sílé fún lọ gbégbé tẹ̀ báyìí. Lọ gbégbé sẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ni àwọn amúhùnmá yẹn ṣẹ̀ yẹn gbogbo nǹkan bẹ́ẹ̀ ti lọ dédé. Ṣẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o ní láti gbìyànjú kó o rí wípé o wá bó ṣe máa wá sọ́rọ̀ ara rẹ̀. Nígbà náà ni solution máa dé. Mo gbẹ̀dú à o máa rí solution. Ogun rẹ̀ máa ṣá. Ogun rẹ̀ máa ṣá. Ìdẹ̀ ni mo gbé. Wọ́n máa ń wá wòlíì lọ láti lọ béèrè lọ́wọ́ ẹni. Nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹjọ. Tó bá wo ẹsẹ̀ ìkejì, ó ní ẹ̀lẹ́ṣà sì wá sí Dámọ́sù. Bẹ́ẹ̀ Ádádì ọba Sídà sì ń ṣe àìsàn ó ṣàìsàn. A sì sọ fún un pé ènìyàn Ọlọ́run dé yín yìí o. Ní Bàtẹ́sì, ọba sì fún Áfẹ́lì pé mú ọrẹ lọ́wọ́ ọ̀rẹ́ sí lọ pàdé ènìyàn Ọlọ́run náà kí o sì lè lọ́wọ́ Olúwa lọ́dọ̀ rẹ̀ wípé èmi ò àsàn nínú àrùn yìí. Nǹkan ṣe ẹ́ báyìí. Ẹ ti náwó náwó. O ti lọ sọ́dọ̀ dọ́tọ̀. Ṣé o ti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run? Ṣé o mọ oríṣun ibi táìsàn gbà wá? Ṣé o mọ ìgbésẹ̀ tó yẹ kó o gbé? Ṣé o mọ ọ̀nà tó yẹ kó o gbà ní? O kò jókòó nǹkan tán ti. O ti lọ rí òkè. O ti lọ programme. Bí 100,000 ló wà nínú programme yẹn. Mà ẹ fẹ́ gbàdúrà. Ṣé o sọ ẹ̀rí? Ṣé wọ́n ti lẹ́nu? Wọ́n sọ ẹ̀rí. O tà káàkiri. Mo gbàdúrà. Ojú ẹ̀ máa là. Iyì ẹ̀ máa ṣí. Wà á dẹ̀ domi nira. Ìdẹ̀ ni mo fi so. O gbọ́ nípa okùnrin kan ní Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní ilẹ̀ Ísírẹ́lì. Kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ ló sọnù ló bá bẹ̀rẹ̀ sí wà. Wọ́n wá wá wọ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta. Nínú ìwé 1 Samuel chapter 9 lọ́wọ́ verse 5 and 7. Nígbà tó dọ́dọ̀ wòlíì ló ṣàmọ̀ wípé wọ́n ti rí nílé o. Aláìmọ̀ wípé ibẹ̀ gan Ọlọ́run ti fẹ́ mú kádàrá ṣẹ̀fọ́. Láti ẹ̀wá tán owó lọ múra. A fẹ́ mú lérí ṣẹ̀fọ́. Ọ̀rọ̀ rẹ fẹ́ lójútùú. O fẹ́ rọ́nà àbáyọ. Ohun tó ṣe káwọn èèyàn fi ń lẹ́rìn náà nìyẹn. Ẹ jẹ́ kí màmá kan sọ ìrírí tiẹ̀.
1: Orúkọ mi ni Bélórìkẹ́. Bélórìkẹ́. Bẹ́ẹ̀ni.
2: Adúgbò
1: bẹ̀. Adúgbò àpáta. Àpáta. Ṣé o gbọ́ program yẹn so mo dẹ̀ fi ń bá nkankan yí láti bí ọdún mẹ́rin.
2: Ọdún mẹ́rin kí ni ìgbẹ́ máa
1: ṣe. Ìgbà tí màṣẹ kọ́ mi ti kú táyà mi ti já sójì ní àjà mi ò fẹ́ túmọ̀ náà máa ṣe bí lò nísìnyí oorun ìmílẹ̀sùn. So mo ṣe wá wá nígbà tí mo kọ́kọ́ wá mi ò dáre láti rí ni ìyẹn bá ń jẹ́ ní ìṣẹ̀lẹ̀ kan mo bá wá ní kì í ṣe ìlú pé kì í padà wáyé jọ Friday. Ó wá di Friday mo ṣe wá padà wá. So aṣa ṣe ìṣe wọn ní ká ra omi mo ra omi ẹyọkan yẹn mi tẹ̀sí bẹ́ẹ̀ mu omi tán kí n tó wọ ọ́fíìsì dájú lọ nígbà mo á wọ ọbẹ̀ mi sí ìjókòó wọ́n fi ní kí n lọ ra omi mẹ́ta wá mi náà ṣé kí n ra méjì mọ́ tọwọ́ mi wọ́n ní rárá pé kí n ra mẹ́ta kí n lè rò lóko. Nígbà mo já wọn bá ní kí n máa pè fún òru yẹn wọn á ń pè sí títí ìgbà tí wọ́n wá padà tó lọ inú ọ́fíìsì lọ bá wọn. wọ́n ní kí n máa mu omi wọ́n ṣàbánu spray sí wọ́n ní kí n máa mu omi yẹn tí ìyàlẹ́nu mi ipò mu omi yẹn ogun tí mo ti ń jà láti bí ọdún mẹ́rin mi ò tẹ̀gbúrò ẹ mọ̀
3: níwájú ọlọ́run
1: níwájú kristi torí wọ́n tún ní nígbà wọ́n wá ní kí n méṣù ọ̀pẹ mo ṣègbélé ọjọ́ méje ìgbélé yẹn tú ọ̀dà ìpè friday ni mo lọ ní friday tó kọjá yìí ni mo kúrò ní church so mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ogun yẹn ọlọ́run bá mi ṣe pátápátá mi ò gbúrò nínú
0: bọ́lá òun ṣe máa ṣiṣẹ́ yìí jẹ́ àtúgbọ́ ẹ lómi kó náà tún sọ̀rọ̀.
4: ìbẹ̀rẹ̀ láti wá
5: láti
4: ṣàbálẹ̀
5: ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ta ọjọ́ tí wọ́n kọ́ débi bá inú rédíò mo ti gbọ́ wọn wọ́n ní pé bẹ́ẹ̀ bá débi kan èèyàn kan ní ó sọ̀rọ̀ ló sọ dẹ̀ ni ìfẹ́ni kankan tó sọ̀rọ̀ ṣùgbọ́n má ṣe sọ pé ojú fífọ́ ẹ̀gbẹ́ ẹsẹ̀ òwúrẹ́ ni wọn lọ mo ní ojúmọ́ fọ́ǹdìlé wa náà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló kù sí gbà mí báyìí sálọ wọn ní kí n rò omi mura mo kó lọ mọ mo rí ìyànà ọlọ́run nǹkan kò mú mi mọ́ báyìí mọ́ tẹ́lẹ̀ ojú yẹn ní inú mi.
1: ṣé
5: ẹ ti sọ fún mi
1: tẹ́lẹ̀ kojú yẹn lọ. Ògì yìí ẹ̀fọ́ kojú rẹ̀ ò ní kọ́kọ́.
5: Inú
1: mi ní gbèsè wọ́n jẹ́wọ́ kojú máa ń pè wọ́n lé ìjì yíyí nígbà yẹn. Ẹsẹ̀ náà dẹ̀ ń ṣe iná
5: bá. Bẹ́ẹ̀ni.
1: Bó wà lẹ́sẹ̀ bá.
5: Ó ti yàtọ̀.
1: Ọ̀rẹ́ yanjú. Jésù òru àlọ́.
0: Kò tí ì sọ ọgbọ́dọ̀ ń ṣe ṣiṣẹ́ nìyẹn. Ẹ ti jẹ́ kẹ́lómi náà tún sọ ìrírí tiẹ̀.
6: Ẹ̀rí tí mo rí ni wípé ìjọ tí mo fẹ́ kọ́kọ́ gbọ́ program àti ní máa ń gbọ́ ọtí fẹ́ parí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe tọrẹ àánú àkáǹtì nọ́mbà lọ ẹ ká pè bọ̀kọ̀ tó lọ́nà jẹun láti ṣe 1000 naira nínú àkáǹtì yẹn mo wá ìjáde mi lọ́bi ṣe ń jọ ẹ ẹni yẹn lè ti jẹ nílówó láti bíi 5 years 6 years gbọ́ tẹ so mo ma bọ́ ìrọ̀ padà fún mi kọ́kọ́ rìn mo ní this 4 years 5 years ago they send us money each year with the pay order on follow
0: up lo mura gbeyan a dupe lowo olohun to show ta se moju isore mi le ri kan ta se moju mo ni badan leni gbogbo eyin te nbo la ni ago mejila leni mo ti seto mo ngo mi bujo agbara yen bo wa fun gbogbo yin eyin te la nfani lati wa e bi awon to wa olohun se rito be na olohun to se ju be e bi awon to wa na si ja bo de bi bai ni ọjọ tọọsde kò kọjá bí ọlọrun ṣe ń ṣe wo sojú ẹsẹ fáwọn èèyàn tí ẹmí ọlọrun dẹ rìn tẹlẹ gbogbo ẹyin táwa láǹfààní kánsẹlì ní láti tọọsde tọọsde yìí la máa ṣe kánsẹlì fún lágbára ọba tó láyé àti ọrùn tètè dé aago méjìlá gérégégé ni program abẹrẹ lágbára ọba tó láyé àti ọrùn tó alẹ ṣe láyè ṣe kánsẹlì gbogbo tó rẹ lóbi gbogbo tó dàrú yẹn ẹmí wọn máa tó àṣírẹ fún ẹ pátápátá ibi tó ń bọ̀ nípè ní akẹ́t ọ̀r akitọ mi de ọtún wa lẹyìn ọjà onigbo yẹn ẹni new market la ni o ìyẹn níjà bó de bíbáyìí.
6: Akitọ mi de ọ akitọ ibẹ ló ń bọ o akitọ mi de ọ dọpẹ lakedọ jẹta ago méjìlá tó lù lẹni ni o èmi ọjọ tọọsẹ ni o wà lẹni tó bá wà mọ jòkó lé o
0: a ní agbára o bọlọ ń bá jẹ o tètè dé wà á láǹfààní láti rí mi bí ìwòlì ọgbà ẹni bá wà ní màá ṣe kánsẹ́lì fún kí ẹmí máa máa gbẹnu mi tó àṣírí ogun wọn ibologun wọn ti bẹ̀rẹ̀ ẹ kí ni ìgbésẹ̀ tó máa gbé tóògùn yẹn fi máa tán gbogbo ẹ̀ pátápátá ipa ọlọ́run ká o àmọ́ kò tètè dé ni o
6: mọ jòkó lé o tó bá ti ní ìṣẹ̀yẹ kọjá nìyẹn ó mì pé dọ́ọ̀bà ti di orí ọ̀fẹ́ yẹn
0: ìbàdàn ló ń bọ̀ lọ́la ó máa lágbà lọ́la fẹ́ yẹn nìbàdàn gbogbo ẹni bá wá náà pátápátá olúwo tí wà lọ́nà tó di ìtẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn àtàmátàsí òmúra lọ́la ẹ̀ olúwo tí wà lọ́nà tó di ìtẹ́ bẹ́ẹ̀ àtàmátàsí ni wà tètè dé o aago mẹ́sàn-án ní programme yẹn bẹ́ẹ̀ àmọ́ wọn tó bá fẹ́ rí ibi wòlíì wọ́n ti lè dé ní kíákíá kó láti aago méje mẹ́jọ mo bí kò yẹ kó máa bógun yín ṣé yẹn lè máa fi dàmú ṣẹ̀ṣọ́ kó máa fi dàmú wọn náà mọ̀ ní ìṣòro tó bá kàn ogun abínibí ń di ẹ lọ ogun abíbọn ń dà ẹ láà àwọn èèyàn tó ti gbàgbé ẹ
7: wọ́n
0: mọ̀ pé obi ìpìlẹ̀ ohun burúkú ni ológo rẹ̀ nígbà báyìí ó ti di ológo goro
7: báyìí
0: ó dẹ̀ ti jókòó ọmọ tó ń pè lọ́mọ ológo tíwú ẹ̀ ní dùnlé mi pé kó ló fẹ́ ń bà mí jẹ́ ẹ wá jókòó sílẹ̀ dìde ní ọ̀la yìí o olúwo lọ́nà tó gbé tẹ gbẹ́dà ní
7: àtàmátàsí
0: abẹ́ bíríjì wo ló ti ń wọ gbéra títí aago mọ́kànlá báyìí o ẹ̀ ń wá fẹ́jọ́ aago méjìlá kò ti dé ìtàlápò ló ń bọ̀ o ìtàlápò ní akitọ̀mídé ọ̀ ẹ̀ tó wà ní ìtàlápò níbi new market area níbi ẹ̀yàn ọjọ́ òyìnbó yẹn níbi tí wọ́n pè ní akédọ̀ ló ń bọ̀ o akitọ̀mídé ọ̀ ló ń pè ní akédọ̀ jẹ́ ká aago méjìlá ọ̀sán tó ní ẹ wá gbọ́ mi sà gbogbo ẹ̀ ni mo fẹ́ rí ẹ̀mí mọ́ ni fún àṣírí ogun ayé ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó yẹ kó
3: Thank you.

ba se dara po mo Miliki Express leyi wayi di Shola oro labi presenter local aja wonu e lo ni rabaji bi mo lo lale yi ona jin die e won pa mo se lala fi bo e ba mo lo die a fo mi la laarin kilo mi ohun a fo rin la laarin I think in shaking it on Penny Cap. What is so dear, like a major your moon? What's in back won't be any say? Only round one sound, the cartel, my boy. Lọ́sẹ̀ tó lọ mo introduce the story yìí nípa pé orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira a lè pè ní partial independence lọ́dún 1960 October 1st. Lẹ́yìn ìgbà tá a gba independence lọ́dún 1960 oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ dáadáa àtàwọn tó tún kù díẹ̀ káàtó. Nínú àwọn tó kù díẹ̀ káàtó ni pé láàrin ọdún 1960 sọ́dún 1966 electoral crisis ó ṣẹlẹ̀. Láàrin ọdún 1960 sọ́dún 1966 action group crisis ó ṣẹlẹ̀. Láàrin ọdún 1960 sọ́dún 1966 census crisis ó ṣẹlẹ̀. Láàrin ọdún 1960 sọ́dún 1966 ni gbogbo tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Gbogbo àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ yìí ó kọ àwọn kan lóminú. Àwọn tá a lè pè ní young military men nínú ìjọba nígbà náà. Inú àwọn náà ni Ife Ajuna ń bẹ, inú wọn ni Kaduna Nze Ogun ń bẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá pawọ́pọ̀ wípé kílódé gbogbo kinní tí ń ṣẹlẹ̀ yìí àwa náà sì lè gbàjọba wà bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀ ni. Èyí ló wá bí ohun tí a lè pè ní ètò ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n kún wọ́n pa wọ́n kún fóṣù tó pọ̀ rẹpẹtẹ. Wọ́n sọ fáwọn sójà kan báyìí lẹ ṣe ṣe o báyìí lẹ ṣe ṣe o báyìí lẹ ṣe ṣe àṣírí ọ̀gbọ́dọ̀ tú. Àwọn kan bẹ tó jẹ́ pọ́n tiẹ̀ darapọ̀ mọ́ wọn tí wọn mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ làwọn darapọ̀ mọ́. Gbogbo èrò ọkàn wọn ni pé tí àwọn bá ti mú àwọn ọ̀gágun kan kúrò lọ́nà táwọn sì ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí political leaders kan táwọn ti mú wọn kúrò lọ́nà gbogbo àwọn tí wọ́n jẹ́ ológun tó kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ó fọ́ sábẹ́ àwọn táwọn ó fi lè gba ìjọba ni. Lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ ká mọ̀ wípé they are not that experienced wọn ò tí ì kópa nínú ohun tá a lè pè ní ìdìtẹ̀gbàjọba kan rí. Àkọ́kọ́ ọ̀gbà tí ó ṣẹlẹ̀ nù lórílẹ̀-èdè Nàìjíríà àwọn tá a sì ń sọ wọ̀nyí méjọ̀ ni wọ́n èyí tó túmọ̀ sí wípé kì í ṣe pé àwọn àgbààgbà láàrin àwọn ológun ni wọ́n. Wọ́n wá gbégbèsè ọ̀hún lọ títí tí conspiracy yìí ó bẹ̀rẹ̀ wọ́n rí pé wọ́n kárí ẹ̀ out. Báwo ni wọ́n ṣe wá kárí ẹ̀ out? Ibẹ̀ ni mo dé lọ́sẹ̀ tó lọ tá a fi dá dúró. Ara lẹ́yìn èrò ọ̀nà yìí ọkùnrin obìnrin ìlú yìí ẹ jẹ́ àjọ wọnú ẹ̀ lálẹ́ yìí ká wọnú ẹ̀ lóní ràbájì gan ká wọnú ẹ̀ lóní sí rere wẹ̀rẹ̀rẹ̀ ẹ̀lẹ́ ń bẹ̀ wọ̀ ẹ̀kú ìkàlẹ̀ ìtàn bẹ̀rẹ̀.

lọ́jọ́ Friday ní ọjọ́ Friday nírọ̀lẹ́ on the 14th of January lọ́dún 1966 orílẹ̀-èdè Nigeria jìbìtì jí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ bí iṣẹ́ wọn ni wọ́n ń lọ bí iṣẹ́ àwọn tí wọ́n ń lọ nú ọjà ń lọ nú ọjà ọkọ̀ ń gbò pópónà gbogbo èèyàn ń lọ bó ṣe yẹ kí wọ́n lọ ọlọ́pàá lọ bí iṣẹ́ gbogbo èèyàn ń lọ bí iṣẹ́ wọn láláìmọ̀ wípé àwọn kan ń bẹ tí wọ́n ti ń súnkẹrẹ tí wọ́n ń fàkẹrẹ tí wọ́n ti ń múra láti da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú láti rí i dájú wípé àwọn tí wọ́n jẹ́ olórí wọ́n kò ń bẹ̀ àwọn táwọn jẹ́ ológun wọ́n tẹsẹ̀ bọ́ gẹ́gẹ́ bí ẹni tí tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tuntun àmọ́ lọ́jọ́ tá à ń wí gangan nǹkan kan ṣẹlẹ̀ nílùú Èkó ẹni kí ni nǹkan ti ń ṣẹlẹ̀ brigadier kan bẹ torúkọ rẹ̀ ń jẹ́ Zakaria Maimalari ọjọ́ tá à ń wí yìí òun ni Zakaria Maimalari ti ń ṣe ìgbéyàwó ìgbéyàwó tuntun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ológun láwọn brigadier láwọn lieutenant colonel láwọn colonel majors abibili àti bẹ́ẹ̀ lọ ni wọ́n bẹ́ẹ̀ tí wọ́n ń dáwọ́ ọ̀dùnnú tínú ọkọ̀ ìyàwó náà ń dùn wípé òun gbéyàwó tuntun àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn nínú àwọn tí wọ́n ń gbìyànjú láti da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú láti tẹsẹ̀ bọ́ láti di olórí tuntun àwọn náà wà ńbẹ̀ lára wọn ńbẹ̀ nígbàtí àwọn tí wọ́n jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ civilian àwọn náà wà ńbẹ̀ political leaders tí gbogbo wọn dunnú tí wọ́n ń yọ̀ arákùnrin Maimalari yìí ó jẹ́ nìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bọ̀wọ̀ fún ọ̀kan nínú àwọn ọ̀gágun náà sì ló jẹ́ ó lọ ilé ìwé ní Frankhurst University àmọ́ gbogbo bí súnkẹrẹ fàkẹrẹ ìpọ̀pọ̀ ṣinṣin yìí ṣe ń ṣẹlẹ̀ àwọn kan ń bẹ́ńbẹ̀ tí wọ́n ti wá ṣamí pé mo là gbà wọlé torí nínú àwọn tí wọ́n fẹ́ mú balẹ̀ láti rí i dájú páwọn rí ìjọba gbà inú ẹ̀ ni brigadier Zakaria Maimalari yìí ń bẹ ìgbà tí ó fi dọwọ́ aago mẹ́wàá lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kí ó dàárọ̀ o à ń lọ ilé wa nù o ẹ̀kú ìgbéyàwó o gbogbo wọn ń lọ gbogbo wọn ń lọ gbogbo wọn ń kò ń bẹ̀ nínú àwọn tí wọ́n wà ń bẹ̀ lálẹ́ ọjọ́ tá à ń sọ yìí inú wọn ni major general Aguyi Ironsi náà ń bẹ̀ ìgbà tí gbogbo wọn lọ ilé tán kí wà ní nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ náà

lẹ́yìn tí mai malari ṣe bẹ́ẹ̀ tó kú tán mo gbé tàfà abàlẹ̀ wà lọ mo rí tàfà abàlẹ̀ wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti kú káàkiri orílẹ̀-èdè nàìjíríà inú àwọn tí wọ́n kú Festus Okotiebo ó ti lọ SL Akintola Western Region ó ti lọ Amadu Bello Saraduna Sokoto Northern Region ó ti lọ Tafa Balewa Prime Minister ààrí mọ́ bókú ni bóyè ni ẹnìkan ò mọ̀ wọ́n ti gbé lọ àmọ́ kàkà kí àwọn tí wọ́n jológun tó kù kí wọ́n sá sẹ́yìn àwọn tí wọ́n jẹ́ adìtẹ̀gbàjọba wọ̀nyí àwọn tí wọ́n jẹ́ loyalist sí government tí ó jẹ́ pé apá ọ̀dọ̀ àwọn ìjọba làwọn wà àwọn dúró ní dúró wípé kí la fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ gan ò tiẹ̀ tí ìyé gan lọ lóní pàtó tí wọ́n wò pé kí ní ń ṣẹlẹ̀ gan náà ẹni tó wá jẹ́ ọ̀gá pátápátá láàrin wọn nígbà náà lọ́hùn ni Aguyi Ironsi Aguyi Ironsi sì rèé ẹ̀mí tiẹ̀ ò bọ́ ibi tí gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ Aguyi Ironsi ti ń wò wípé omi àlàáfíà ti ń dàrú o bí ń bá tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ká ṣèwádìí àwọn tí wọ́n gbégbèsẹ̀ yìí ká tètè ṣe nǹkan torí ohun tó ń bá sọ àwọn loyalist kan ń bẹ láàrin àwọn tí wọ́n jológun tí wọ́n tẹ̀lé ohun tí wọ́n pọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti wípé nínú àwọn wàhálà táwọn tí

bẹ bá rántí bẹ bá gbàgbé bẹ bá gbàgbé bẹ bá rántí a sọ̀rọ̀ nípa ipe àwọn kan kú ṣùgbọ́n a sọ̀rọ̀ nípa wípé tàfàwà balẹ̀wà kú a ní wọ́n gbé tàfàwà balẹ̀wà ni kí wá ni ohun tó ṣe tàfàwà balẹ̀wà náà wọ́n wá àwọn rí lẹ́yìn ọjọ́ díẹ̀ tí nǹkan ṣẹlẹ̀ ni wọ́n tó bá òkú tàfàwà balẹ̀wà níbìkan lójú òpópónà

Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa. 32 FM 949 fẹ̀yìn ẹ̀ lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ lákòókò yìí. Miliki Express leléyìí. Education, Information, Entertainment. Mo ti sọ pé ó ti ń lọ next level. Mo ti take care personal. Waheed Sola, Ọrọ̀lábí presenter ló kọ́ mi. Ibi tá a parí ìtàn yìí sí lónìí rèé. Kí ni ohun tó ṣẹlẹ̀ gan? Àti Lieutenant Colonel. Àti Major. Àti gbogbo àwọn tí wọ́n jọ ń kórapọ̀ kórapọ̀ wípé àwọn náà tún fẹ́ ṣe counter. Nǹkan kan bẹ tán pè ní counter coup. After coup, there is a counter coup. Kí wá ni counter coup? Àwọn wo ni wọ́n gbégbésẹ̀ ọ̀hún? Àwọn wo ni wọ́n bá lọ? So succeed, ṣé kò succeed? Kí ni nǹkan tí counter coup tún lead sí nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé ẹ rántí civil war? Kí ni ohun tó lead sí civil war? Ìtàn yẹn á dórí civil war o, bá ṣe mú lọ rèé, tá fi dórí civil war, á bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí ìdí èyí, ẹ má miss ẹ̀. Kò ní ju báyìí lọ lórí ìtàn yìí lónìí.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn kan ni 32 FM ẹ̀dùnnú kẹfẹ́ yín lórí 94.

0: orúkọ mi ni Idris láti ìlú gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
1: Ah, bàbá abẹ́ta re.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Mo ti gbọ́ voice yẹn.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikú ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn dá fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ wa ṣe pé látọdún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé. Mo ní mi kọ́mọ wálé o, pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálele. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní ẹ kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí lókù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sọ́sà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
0: Ẹ́ẹ́